ògo ni fún Ọlọ́run lókè ọrun. Mo kí Ọlọ́run tó dá ọrùn wáyé. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run níbi gbogbo tí ẹ ti ń gbọ́ ohùn mi, níbi gbogbo tí afẹ́fẹ́ ìkànnì yìí fẹ́ dé. Mo kí gbogbo ẹ̀yin ènìyàn tí ẹ farahàn níbi ìpàdé àní ọjọ́ ẹ̀ ní àná. Bí Olúwa ti ń bẹ, tí ẹ̀mí ẹ wà, ọ̀run àánú á bá mi ṣí fún yín. Lórúkọ Jésù Kristì ti Nọ́sárẹ́tì, ọ̀run ojú ire á bá mi ṣí fún yín. Agbára tó máa ń rí ogun ṣẹ́ ní gbogbo ọ̀nà. Lórúkọ Jésù, agbára yẹn balẹ̀ yín. Mo wí pẹ̀lú àṣẹ Olódùmarè, agbára tí ẹ fi jẹ́ ohun tẹ́ wáyé wá jẹ́. Lórúkọ Jésù, agbára yẹn balẹ̀ ọ. Àánú tí wàá fi bí oyún ògo tó ní. Lórúkọ Jésù, àánú yẹn ó darapọ̀ mọ́. Àánú tó o máa fi rí ogun ògo ṣẹ́. Lórúkọ Jésù, ọ̀run àánú yẹn darapọ̀ mọ́. Lórúkọ Bàbá, lórúkọ ọmọ, lórúkọ Ọlọ́run ẹ̀mí mímọ́. Níbi tó o ti ní agbára, níbi tó o ti lórí ọ̀fẹ́ láti ja ogun tó wà níwájú rẹ̀, mo bèrè fún agbára fún ọ. Mo bèrè fún orí ọ̀fẹ́ fún ọ. Lórúkọ Jésù, ó yá gba agbára. Lórúkọ Jésù, ó yá gba orí ọ̀fẹ́. Lórúkọ Jésù, ó yá gba agbára. Lórúkọ Jésù, ó yá gba orí ọ̀fẹ́. Mo kéde rẹ̀, agbára tí wàá fi borí ogun ìpínlẹ̀. Ogun ìpínlẹ̀ ilé bàbá, ogun ìpínlẹ̀ ilé ìyá, ogun ìpínlẹ̀ ilé ọkọ. Lórúkọ Jésù, ó yá gba agbára yẹn. Agbára tó máa fi bọ́ lọ́wọ́ ogun fìkan yí kan. Agbára tó máa fi bọ́ lọ́wọ́ ogun náà kan tán kò tó rí mi. Lórúkọ Jésù, ó yá gba agbára náà. Agbára tó máa fi bọ́ nínú ogun àìsàn. Lórúkọ Jésù, ó yá gba agbára náà. Agbára tó máa fi bọ́ lọ́wọ́ ogun ìlara. Lórúkọ Jésù, ó yá gba agbára yẹn. Ó yá gba agbára yẹn. Mo gbàdúrà fún ọ. Lórúkọ Olúwa Jehova, ẹni tí mò ń kéde rẹ̀, ojú rere tí ìran rẹ ò rí gbà rí, ó yá wọnú rẹ̀. Mo gbàdúrà, àánú tí ìran rẹ ò jọ láìrí. Lórúkọ Jésù, ó yá ìwọ náà wọnú ẹ̀. Bíbélì wí pé ní orí òkè Sioni, ó ní ìtúsílẹ̀ yóò wà ńbẹ̀. Ó ní yóò sì jẹ́ mímọ́. Ó ní àwọn aráalé Jákọ́bù, ó ní wọn yóò ní ìní wọn ní ìní. Mo sọ àsọtẹ́lẹ̀, lórúkọ Olúwa, ìdè tán fi dì ọ́ ládè pa. Ìdè yẹn já, ìdè mọ́ra olóore. Ìdè yẹn já, ìdè mọ́ra aláàánú. Ìdè yẹn já, ìdè ẹmọ́ kíkó oríire. Ìdè yẹn já, ìdè mọ́ tẹ̀síwájú. Ìdè yẹn já, ìdè pé kí ọ̀nà máa dàrú fún ọ. Ìdè yẹn já, lórúkọ Bàbá, ọmọ àti ẹ̀mí mímọ́. Ìdè yẹn já, ìdè tí wọ́n fi so ilé ọmọ rẹ̀. Aika Zunda.

tó mọ bó ṣe bẹ̀rẹ̀ mo gbàdúà olúwa palẹ̀ ogun yẹn mọ́ ogun tó o lè ṣàlàyé tó ń bá ayé rẹ fẹ́ra yìí lórúkọ jésù ogun yẹn gbiná mo kéde ní orúkọ olúwa jehovah ẹni tó dá ayé tó dá ọ̀run àánú yanjú ọ̀rọ̀ rẹ lórúkọ jésù ohun tí ènìyàn ò lè ṣe fún ọ àánú kó yọ̀ǹda rẹ ohun tẹ́nìyàn ò lè fún ọ àánú kó filé ọ lọ́wọ́ gbogbo àwọn tó ń gàn gbogbo àwọn tó ń fi ọ ṣẹlẹ́yà lórí ohun tó yẹ kó o ti ṣe tó o tí ì ṣe lórúkọ jésù wọn á padà fọ láàrẹ tọrọ gbogbo àwọn tó gàn lónìí ní ọ̀la wọn máa padà fọ láàrẹ tọrọ kí ó tó pé 72 hours mo kéde rẹ sí ẹ wà á gbọ ìròyìn ayọ odidi ọmọ ò ní kú lọwọ ẹ ẹmí rẹ ò ní sọnù mo wí lẹẹkan sí pé wọn ò ní fi olóògbé sẹyìn orúkọ rẹ lọdún yìí bẹẹ ló máa rí ogo ní forúkọ olúwa jésù olúwa wa àmì orúkọ mi ni wòlíì àti ajínrere fẹmi joshua dairo tí gbogbo ènìyàn mọ̀ sí bàbá àánú yanjú ẹ̀ látinú ìjọ christ apostolic church goshenland ilẹ̀ àánú yanjú ẹ̀ tí ọlọ́run gbé wa kalẹ̀ sí ẹ̀yìn monarch luxury hotel tí àwọn kan mọ̀ sí miriam hall ní ìyànà ṣàpátí ìdojúkojú olóró estate gánmọ́ road ìlọrin kwara state gbogbo ọmọ ọlọ́run tó ń gbọ́ mi pátápátá níbi gbogbo tó ti ń gbọ́ òun mi mo fẹ́ ká lọ sínú ọ̀rọ̀ ọlọ́run mo fẹ́ ká lọ sínú ìwé joshua orí kẹfà ẹsẹ̀ kínní mo fẹ́ fi gbèdéke gbàdúà fún wa níbi gbogbo tí a ti ń gbọ́ òun mi ǹjẹ́ aha jẹ́rí kò mọ̀ gágá nítorí àwọn ọmọ ìsírẹ́lì ẹnì kankan kò wọlé ẹnì kankan kò sì lè jáde gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tí ẹ̀ ń gbọ́ mi mo fẹ́ gbàdúà fún wa nípa gbèdéke ọ̀pọ̀lọpọ̀ ayé àwọn ènìyàn ló ń rìn nínú gbèdéke ẹlòmíì kò mọ̀ pé ohun tó ń ṣẹlẹ̀ síhun gbèdéke ni wọ́n gbélé hun lórí gbọ́ kí ni à ń pè ní gbèdéke gan gbèdéke is the area of insufficiency àwọn ibi tó kù díẹ̀ káàtó sí nínú ayé rẹ èkejì rẹ minus in your life or inability àwọn nǹkan tí ayé rẹ ò ní tàbí tó kù díẹ̀ káàtó kò ní gbèdéke ni tí o bá fi nǹkan sínú kejì o ti fi kinní yẹn sí gbèdéke when you put something in a cage you limit it ohunkóhun tó bá ti lè fi sínú kejì sínú ìpamọ́ o ti gbé gbèdéke le ọ̀pọ̀lọpọ̀ ayé ló wà nínú kejì tí wọn ò jẹ́ kán lọ síbi ògo ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀dá ni wọ́n ti fi okùn dè mọ́lẹ̀ tí wọn ò jẹ́ kí wọ́n kọjá lọ síbi tí ògo wọn ó ti tàn gbọ́ àwọn ìka ènìyàn kan wọ́n a máa gbé gbèdéke lé ayé ènìyàn pé kí ènìyàn kó mọ̀ lè tàn wọ́n a dá dúró pé kí ìmọ́lẹ̀ rẹ̀ kó mọ̀ tàn wọ́n a dẹ̀ gbé gbèdéke lé a wá dúró sójú kan a wá máa pò yìí ní ojú kan ẹ gbọ́ tí ohun gbogbo tó bá ti ń sọ fún ọ wípé rárá pé ò ní ṣe rere anything that is saying no to your lifting is a limitation ohunkóhun tó bá ti sọ pé rárá sí ìgbédìde rẹ gbọ́ gbèdéke ni ogun tó bá ti yọ sí ọ ní ẹnu ọ̀nà àṣeyọrí gbèdéke ni ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló jẹ́ wípé ẹnu ọ̀nà àṣeyọrí wọn ni ogun ti máa ń yọ sí wọn nínú bíbélì a ó rí samsoni bó ti lágbára tó ṣùgbọ́n ní ọjọ́ kan ìjì kan jà á gbọ́ ìjì gbèdéke ni ìjì yẹn ó mú kó sọ àṣírí rẹ̀ bó sì ti sọ àṣírí ẹ̀ ẹ gbọ́ samsoni alágbára ó dẹ̀ di ọ̀lẹ̀ wọ́n dẹ̀ mú wálẹ̀ mo sọ àsọtẹ́lẹ̀ ní orúkọ olúwa jehovah agbára tó máa ń mú àwọn ológun èèyàn wálẹ̀ nínú ìran yín lórúkọ jésù

0: agbára yẹn ṣubú níwájú ẹ ẹ gbọ bartolomeo afọjú ìfọjú yìí ó dá dúró kò jẹ kó lè dé àwọn ibi tó yẹ kó dé kò jẹ kó lè ṣe ohun tó yẹ kó ṣe mo gbàdúrà lórúkọ bàbá ọmọ àti ẹmí mọ ìfọjú ayé àti ti ẹmí tí wọn dà lù ọ tí ò jẹ kó lè rìnrìn àjò ogo tàbí tí ò jẹ kí rìn àjò ogo yá ọ lórúkọ jésù ìfọjú yẹn fi ayé ẹ lẹ ìmọlẹ olódùmarè ó mọ sí ọnà rẹ bíbélì wípé jẹ kí ìmọlẹ kí wà ó ní ìmọlẹ sí wa mo sọ àsọtẹlẹ ìmọlẹ lórúkọ jésù kó mọ sí òkùnkùn ayé rẹ àá jẹríkò mọ gágá jẹríkò náà àá mọ gágá ẹnìkankan ò lè jáde ẹnìkankan ò sì lè wọlé mo gbàdúrà aika sundale kapalia gbogbo agbára tó há ọmọ gágá tó dá ọ dúró sójú kan tí ò jẹ káyé rẹ ó tẹsíwájú tí ò jẹ kó rìnrìn àjò ogo tí ò jẹ kó ti lọ lu òyìnbó tó ń pinnu látijọ́ yìí tí ò jẹ kó oríṣẹ́ tí ò jẹ káwọn ọmọ rẹ ó dìde tí ò jẹ kó ronú ṣe tí ò jẹ kí ọ̀nà rẹ ó là mo gbàdúrà gbogbo gbèdéke lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mọ́ tá a fi ààyè rẹ mọ́ lórúkọ jésù ó lana ayílíkà zútalíkà bálíà kàtàlíà lórúkọ jésù ó lana mo ní lórúkọ jésù ó lana gbogbo ọmọ ọlọ́run tó ń gbọ́ mi ohun tí mo fẹ́ kó mọ̀ nípa gbèdéke òun ni wípé gbèdéke kì í ṣàdédé parẹ́ èèyàn mọ́ ń ṣiṣẹ́ tọ̀ láti gbé gbèdéke kúrò ni bẹ́ẹ̀ ni mo sọ fún ọ o tó o bá ṣiṣẹ́ láti gbé gbèdéke kúrò ńbẹ̀ gbèdéke máa dúró ni gbèdéke ò sọ pọ́n fún òun fẹ́ kúrò o ìwọ tó bá fẹ́ kí gbèdéke ó kúrò nínú ìrìnàjò rẹ ìwọ ló máa gbé ìgbésẹ̀ gbèdéke kò bọ̀wọ̀ fún ẹnikẹ́ni kò bọ̀wọ̀ fún ọjọ́ orí kò bọ̀wọ̀ fún ìfòròyàn ẹ gbọ́ mi kò yọ pásítọ̀ lẹ̀ bẹ́ẹ̀ ni kán fi ayé èèyàn sí gbèdéke iṣẹ́ ìránṣẹ́ èèyàn lè wà ní gbèdéke tó jẹ́ pé láàárín ọdún kan kí mẹ́mbà ẹ̀yọ kan kó mọ̀ wọnú ìjọ yẹn ẹ gbọ́ wọ́n fi iṣẹ́ ìránṣẹ́ yẹn sí gbèdéke ni mo sọ àsọtẹ́lẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní ìpè tí olúwa pè yín ṣùgbọ́n tí ogun ilé bàbá ogun ìyá tàbí ogun agbègbè tó fi iṣẹ́ ìránṣẹ́ yín sí gbèdéke tí ò jẹ́ kí jẹ́ ìránṣẹ́ yẹn tẹ̀síwájú tí ò jẹ́ kí iṣẹ́ ìránṣẹ́ yẹn gòkè lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ gbogbo ohun tí à ń pè ní gbèdéke yẹn lórúkọ jésù ó lana nínú ayé yín mo fẹ́ kó mọ̀ pé wọ́n lè rán èèyàn láti fi ọ sí gbèdéke bẹ́ẹ̀ ni mo sọ o gbèdéke wọ́n lè fi ọ sí láti inú ìran bàbá rẹ wá mo sọ àsọtẹ́lẹ̀ gbogbo ẹ̀yin tí ogun fi yín sínú gbèdéke tó jẹ́ pé àwọn èèyàn tẹ́ pàdé ló fi ayé yín sí gbèdéke tàbí ilé bàbá tó ti bí ọ ni wọ́n ti fi ayé rẹ sí gbèdéke àṣẹ jáde lórúkọ olúwa jehovah àtú ẹ sílẹ̀ gbọ́ ọba dáyà 117 ó ní ní orí òkè sioni ó ní ìtúsílẹ̀ yóò wà ńbẹ̀ gbọ́ èmi àtiwọ a máa kọ orin ìṣẹ́gun maika zaida lórí ogun tó ń jà ọ yìí lórí gbèdéke tí wọn fi ọ sí yìí lórúkọ jésù ó máa kọ orin ìṣẹ́gun ọ̀nà máa là fún ọ ayé rẹ bọ́ lọ́wọ́ ogun gbèdéke ayé rẹ bọ́ lọ́wọ́ ìjì gbèdéke ayé rẹ bọ́ lọ́wọ́ ọfà gbèdéke lónìí ni mo kéde rẹ sí ọ atú ẹ sílẹ̀ ojú kan tí ayé rẹ ti ń para báyìí atú ẹ lẹ̀ ọ̀nà ńlá bẹ́ẹ̀ ló ṣe máa rí ògo ní forúkọ olúwa gbogbo ọmọ ọlọ́run tó ń gbọ́ mi ní ọjọ́ Sunday jẹ́ kí èmi àtiwọ káàjọ pàdé ó máa lágbára gan ọfà gbèdéke ó máa jáde kúrò nínú ayé ẹ ìwọ náà máa di ẹni tó ń gbégbá ọpẹ ìwọ náà máa di ẹni tó ń ṣe àṣeyọrí ọ̀nà ògo òní dímọ̀ mọ́ ìlérí ọlọ́run á dẹ̀ṣẹ ìwọ tó fẹ́ lọ sókè òkun mú pásípọ̀tù rẹ pàdé mi ní ọjọ́ Sunday ní aago 9 àárọ̀ ní ilẹ̀ àánú yanjú ẹ̀ ó máa ní agbára gan òun wá ọmọ ni òun wá iṣẹ́ òun ṣe púrójẹ́ẹ̀tì kan lọ tí ò parí jẹ́ kẹ̀mí àtiwọ́jọ́ fojú kanra ọlọ́run àánú yanjú ẹ̀ ó máa yí ìtàn rẹ padà ìlérí ọlọ́run á dẹ̀ṣẹ bẹ́ẹ̀ ni ẹnìkan ní níbo ni ilẹ̀ àánú yanjú ẹ̀ wà ẹ̀yìn monarch hotel tí wọ́n mọ̀ sí miriam hall ni ní ìyànà ṣàpátì ni Gomo Road, Ilorin, Kwara State. Pe mi sori number 08032404977. Alaafia fun.
1: Ni gbogbo iseju ati wakati le o fi ma gbadun ojulowo awon eto ni ile ise ti wa ko si asadanu ninu awon alakale eto ni ikoni ti eti mo bi eni mowo Diamond 88.7 FM e lo fokan bale bo ba je leka ere idaraya ifikulukun leka amuludun ere onise ati awon orin aladidun fun igbadun ti yin nikan ni o Diamond FM Ikoni tonton, nyeri, nyeri.

0: ṣùgbọ́n ẹ já sáré yẹn nǹkan kan wò mo fẹ́ ká fi gbàdúà láàárọ̀ yìí inú àdúà inú testimony ibẹ̀ testimony tiẹ̀ náà wà mọ́ sì mí gbọ́ o nínú àdúà nínú testimony tẹnìkan inú ẹni tiẹ̀ náà wà ẹnìkan níbi ìbáwo when you lis ten to other people's testimony your own testimony will also come and when you pray accordingly tó o bá gbàdúà bí n bá ṣe ní kò gbà mọ́mì tiẹ̀ náà jáde a fẹ́ ṣe awẹ́wà láàárọ̀ yìí òun ló jẹ́ kójú mi ó le kankan kan tí mo fi wá sínú studio mo fẹ́ kan kankan nínú ìwé 1 Kings chapter 17 ẹ jẹ́ kúkú kà ní chapter 18 1 Kings chapter 18 ẹ jẹ́ kí n gbọ́n tí bíbélì sọ ẹjẹ́ àjọ gbọ́n tó sọ ní verse 37 gbọ́n ó farabalẹ̀ gbọ́n máa ka 37 máa sì ka 38 now ó ní gbọ́ tèmi olúwa gbọ́ ti èmi that is repetition for double emphasis Elijah wòlíì ní gbàdúà bíi èmi náà gbàdúà ọlọ́run gbọ́ tèmi lónìí gbọ́ tèmi gbọ́n tó sọ ó ní kí àwọn ènìyàn yìí kí o lè mọ̀ pé ìwọ olúwa lé ọlọ́run àti pé ìwọ tún yí ọkàn ìwọ ń yí ọkàn padà kí àwọn tó ń gbọ́ mi lé o lè mọ̀ lónìí pé ìwọ ni ọlọ́run àdúrà tí mo fẹ́ gbà fún wọn lónìí ọlọ́run mo fẹ́ kó o fi ẹ̀ràn gẹ́gẹ́ bí ọlọ́run gbogbo ẹ̀yin tí wọ́n ti tẹ iṣẹ́ ẹ̀yin mọ́lẹ̀ gbogbo ẹ̀yin tí wọ́n ti tẹ ojú rẹ mọ́lẹ̀ ẹ̀yin tẹ́ ń sunkún pé kí ni màá jẹ kí ni màá mu ẹ̀yin tẹ́ ń sunkún pé kí ni màá wọ̀ ẹnìkan dá ọjọ́ rẹ síwájú ọjọ́ ayọ̀ ṣùgbọ́n ń wò báyìí pé sí ọjọ́ yẹn ò ní yí dànù báyìí fọkàn ẹ balẹ̀ ọlọ́run rán mi sí ọ láàárọ̀ lónìí olónìí ẹ wá gbọ́n tí verse 38 sọ ó ní nígbà tí Elijah gbàdúà yẹn tán wá gbọ́n tó sọ ní verse 38 nígbà náà ni iná olúwa bọ́ sílẹ̀ iná bọ́ sílẹ̀ lónìí gbogbo ibi tá ẹ ti ń gbọ́ mi ẹ kígbe iná olúwa ó yá bọ́ sínú ayé mi iná olúwa ó yá bọ́ sí ara mi iná olúwa ó yá bọ́ sínú iṣẹ́ mi bíbélì ní iná bọ́ sílẹ̀ láti ọ̀run kò sí tí ènìyàn fẹ́nu pè tí ọlọ́run kì í gbọ́ maya labadush ṣebí ẹ gbọ́ testimony ọmọbìnrin yẹn ó lóun na màmá yẹn sọ pé àwọn na ọsẹ sókè wo iṣẹ́ méjì tí ọsẹ ṣe lára wọn alákọ̀ọ́kọ́ nígbà tí wọ́n na ọsẹ sókè wọ́n láwọn fi fọ ojú ara kabalia manasha torí pọ̀ sọ létí olúwa nọ́mbà 1428 níbi ẹ bá ṣe wí lójú létí mi bẹ́ẹ̀ ni èmi olúwa yóò ṣe ṣe can you imagine that ìwọ náà gbọ́ testimony tá a gbọ́ tẹ́yìn ẹ já lọ sílé agbára mo fẹ́ ká sáré gbọ́ testimony yẹn ẹ já gbọ́ ẹnìkan wọ́ndà ó ní ọyà mi lẹ́nu náà wòlíì wa àti ìgbọ́ testimony kan mo fẹ́ kọ́ gbọ́ yìí so that wàá lè mọ̀ pé tó o bá lè gbàdúà ọlọ́run sì ń gbọ́ ó ń gbàdúà bíi tìgbà yẹn àdúà márùn la fẹ́ gbà ẹ wá gbọ́ mi àdàbí tó o bá gbàdúà yẹn ló kù ọlọ́run bá ń gbọ́ nǹkan kan ṣẹlẹ̀ ìmísí kan kàn ọ́ lára atẹ́gùn kan fẹ́ sí ọ níbi tó o bá wà ẹ gbọ́ mi o gbogbo ẹni tó ń láǹfààní àti gbọ́ mi ẹ já gbọ́ sí testimony obìnrin yẹn yes.
1: Hello bàbá mi ẹ káàárọ̀ sà ẹ dẹ̀ ku ijọ́ mẹ́ta sà èmi lára àwọn mẹ́mbà chọ́ọ̀chì ọlọ́run òjijì ni sà mo dúpẹ́ fún oore tọ́lọ́run ṣe nínú ayé mi orúkọ mi ni Tolúlọpẹ́ Adégúnjú oore yẹn ó yà mí lẹ́nu nítorí wípé kíni ọlọ́run comfort life mission ó rà mí padà lọ́wọ́ ọkú òjijì ó dẹ̀ tún tún ẹ̀dùn ọkàn mi ọjọ́ tó ti pẹ́ ó tún bá mi mú kúrò ní ọjọ́ tí ẹni ká mú ọṣẹ tá a máa ń fi wẹ̀ pé ká dẹ̀ gbé omi sílẹ̀ tẹ́ gbàdúrà sí fún wa ní gbogbo táìmù yẹn mo wà nínú àìsàn gbogbo tí bá sùn báyìí àlàbí ikú bí ikú ni máa ń rí ni máa ń lá tó gbogbo ìgbà yẹn gan ẹ̀rù máa ń bà mí ipe ṣé kìí ṣe pé mo fẹ́ pé ṣé kìí ṣe pé máa kú báyìí mo ṣáà máa ń gbàdúrà pé wọ́lọ̀ mi máa gbọ́dọ̀ dá àwọn ọmọ mi sílẹ̀ ẹni ẹlẹ́ni ò máa gbọ́dọ̀ ṣèyà fáwọn ọmọ mi máa gbọ́dọ̀ dokú obìnrin àjòjì ò máa gbọ́dọ̀ ṣèyà fáwọn ọmọ mi mo ṣáà máa ń fọkàn gbàdúrà tó bó ṣe di ìdájí ìjọ yẹn tí mo tan rédíò tẹni ká mú ọṣẹ tá a fi ń wẹ̀ àti omi mo ṣe dìde nìyẹn gbogbo prayer point tẹ ṣe pátá àfi bíi pé nítorí mi ni mo dẹ̀ gbàgbọ́ wípé ogun yẹn ó ti di ṣiṣẹ́ lọ́jọ́ náà bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní fi ọṣẹ ìwọ́ ẹ̀nìyẹn àti omi ní ọjọ́ náà ìṣẹ́gun dé bá mi bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní fi wẹ̀ títí bó ṣe di pé àìsàn àtàlákàlà bó ṣe di àwátì inú ayé mi nìyẹn bára mi ṣe yá láì lo nǹkan kan mọ́ nìyẹn ogbogun alaiku bi mi se la money ati gba yen ni mo ti do mi nira lowo ku ojiji aisan elekeji eri mi keji ni wipe ti emi atoko mi ta ba jo sumara oju ara mi ta ba jo setan oju ara mi o ma run e bi pe mo ti lo ogun si orisi awon ogun ni mo ti lo si kini yi o lo so ma nje dun okan fun mi gbogbo gba pe ah lai se pe boya abi kini mo mi sugbon si ya lenu mi ose yen na ni mo lo fun bi mo se nlo we mo wa mu ose yen mo wa gbadura si bi wo olorun baba mi odokunle e ti lo nkon ta ba bere pelu ose yen pe nkon ta ba so pelu ose yen a di sise iwo kini nipase ose ti mo fi nfoju ara mi fe iru orun be mo lati igba yen titi di bi mo se nba yin soro mi ri n to jo mo be mo so ona ogun meji lo se ati omi to se ninu aye mi o ba mi se ogun iku ojiji o de se ogun oju ara to ma run so lati igba yen mi ri nkan to jo mo
0: e kaabo gbogbo eni to nlanfani ati gbo mi bi nse mo se lawonu bonu niyan enikan ni why testimony ti won send si mi nle laja abale ni now you want to know your testimony loni mi omo oluwa lenikan gbo mi oni aisan you have a malaria in your body I stand as a prophet of the Lord tori pe ma gbo temi ofa buku ti en pe ni ofa isan malaria kalaba di hele bodosh oni ko jade lare lowo lowo bayi in the name of Jesus now nibi to duro si yen oya dide oya napa oya nase foke ni igba meje ofa buku yen jabo ale idabosh ni boni menstruation re lo bi n ba je woli olorun oya gbe owo le ikun madua bi le ose n to ba ri abata asan take a haladish loruko baba to ma ti temi mimo gbogbo n to n be ninu kun e to wodi jabo ale loruko jesu elijah gbadua oluwa gbo temi ki awon eyan o le gba pe iwo ni oluwa ki awon eyan o le gba pe iwo yi okan pada aja ajada ezedubinash oh owo wo ni da inu re ru ti gbogbo nkan fi nse gudugudu ki won pe ni fibroid ki ni won pe ni fallopian blockages I stand here and kan ni fallopian blockages yes I stand here as a vessel I stand here as a prophet of the living God ofa buku yen mo ni ko jabo le in the name of Jesus gbe owo lekun ta lo nfi eda ti fi n da ire danu mo lowo ta ni nfi eda ti o je ki omo duo ninu re ta lo duo ti nlo eda ti o je ki pon o le gba omo duo ah oya so tele mi won bi mi ni mo gbodo biyan mo fe adua marun ti o mu iyanu re jade n koko iwasu adua marun ti o mu iyanu re jade engineer eja lo
2: e ku ise oluwa oluwa ma se bara do tun ibra lo soro lati alalu mo fe je ise agbara olorun pe ni igba ti mo darapo mo ijo olorun baba mi olorun oji ati bi odun meta mo tin wo ti mo tin lo ti mo tin bo mo tin wo yin kakiri ti mo tin nawo lo nawo bo mo dupe pe ki ti pe osu kan ti mo darapo ni program yi ipade obirin ni mo kokko fi join program yi ko to di pe mo tun wa oni le mo so fun mi pe ki n wa o mama ni mo ba mi ro mi mo lawon ni ba mi ro mi pe ki sa mo wa fun ra mi ki sa mo wa fun mi pelu ogun lowo olorun ti mi ni soro ju mo sa ti loyun bayi o je nikan ti eda mo nda lawun eda yen tun wa mo fanu digbona ko je ko yun duro lara mi ti ma ti emi atokun oko mi ba tin lajesepo ba ro mo wale mama ni ogun lowo olorun mo ti finu se oyun bayi
0: e wo testimony omobirin yen ko ti join church josu kan lo bayi o ni ohun kokko mo ran won ni e lo ba ran omi wa mo me to da iya daada o wa so fun iwo na oju awo lawo fi gbobe adua taaro yi oju awo lawo fi gbobe ni o na wa gbera fun re o na wa bere si wa o so program yi ta won obirin se last o n lo fi loyun yen o e da ni oji oloyun olufe e wo testimony bo se n lo o elijah gbadua gbogbo eyan ti n gbo mi loni dide gbogbo eyan e dide boba gbe radio re gbe maya boba mu phone re to ba se pori phone lo tin bo mu dani o ye dide adua ta laaro yi je n sare kan kankan e dide duo ni enikan ni ah o le mi o tun sun bibeli ni orun die ogbe die ikawojo po gbera die emi o ni so tan o ya egbon to so o ni nigba na ni ina oluwa bo sile e ki gbe ina ina oluwa je won mo bo ladugo olufe adua lo ngba a nse adua aro ni bibeli ni eni to ba jiwa oluwa laaro kutukutu yo si ri oni mo bi fe ko dide duo bi to ba wa e wa gbon to so oni nigba na ni ina oluwa bo sile o si sun ebo sisun na ebo sisun na iyen tumo si pe awon maalu ti an ko si ori bi won ti fe fi rubo to ba ka lati oke mo nka ninu we first king chapter 18 eyin omo kekeke mo gbo o maalu ti awon woli baali fe fi rubo oni woli olodun tun so pe ki won o tun ko sori bi ti ori pepe ti an fe fi rubo yi wa mo gbo o si sun ebo sisun na eni 1 ati gi o di meji eni 2 ati okuta e so pe tiri okuta won ni ati erupe 4 o si la omi 5 tin be ninu yara na yara kan won gbe kale e binu yara na lo wa yen ninu yara bi to wa yen o le mo pe won fi nkan sise won kan gbe nkan gbe yen bo ba joko to ba gba ninu yara tabi to ba wa ninu yara ti en ti so di ojubo nkan re o le wo be eni kan ni woli ko ye mi ibinu yara won ton kan yi wa dugun ti en ko be e bo sisun awon maalu ai moye yara ti awon nkan ifo to le foju ti en ti so di yara yara bi ti en ti rubo e ki gbe ina oluwa o ya bo sinu yara mi ina oluwa o ya bo sinu ile baba mi ina oluwa o ya bo sinu palo mi gbogbo eyin agbara tin so nu le mi dojubo e gbo oluwa o ye yadanu mama olodun mo fi se eleri nkan ko tele adua yi wa mi ni bi to ba wa so ri bi radio se ndunu le re nkan kan sele mo ranti awon eyan se olodun ti won record oruko jesu oruko jesu oruko jesu oruko jesu won record e sinu cd won wa gbe lo sinu gbo aiwo laye baba lola won gbe lo sinu gbo aiwo won gbe oruko jesu won record e sinu cd won inu cassette won lo laye gba yen won wa gbe radio yen lo sinu gbo aiwo won lo gbe sibi ti awon ebora awon iwin awon alujanu gbe won wa lo gbe sibe won wa nki gbe oruko jesu inu cd la se inu cassette ah bibeli ni oruko oluwa ile isu agbara ni olododo wo be o si ri iye eyin olufe bi won se nki gbe oruko jesu gbogbo awon ebora kan lorun eti o wo gbo lo wo gbo lo iwe itan gbe wipe loju ese ni won fi gbogbo agbegbe yen le e ki gbe nle o le mo ti won se won a ma so yare eyan di meeting o loju olalabuku yen mojumo sister oh my god di awon eyan bayi o gbogbo en to ba le pese adua yi kin lo de ti won bo lo po nu yara re inu yara yen na lori tin fo omo be inu yara yen na ni alakala ijakule tin wa eke oruko jesu agbara to nyo mi lenu nu yara yi oya wole lo dindi kada

0: Eke, hallelujah!
1: Hallelujah!
0: Any Jesus logo.
1: Go.
0: Gbogbo ọpẹ́ yìí ogo fún Olódùmarè.
1: All honor and glory be unto our God.
0: Ẹni tó rán mi sí gbogbo ayé.
1: He has sent me to the whole world.
0: Mi mọ bí tó ti ń gbọ́ mi.
1: I don't know where you are hearing me from.
0: Wòlíì Samuel Adébáyò.
1: From Samuel Adébáyò Ojo.
0: Bàbá Authority.
1: Bàbá Authority.
0: Láti orí òkè ògo.
1: All the way from mountain of glory.
0: Tí ń bẹ ń wájú Coca-Cola.
1: Opposite Coca-Cola.
0: Aṣèjìrẹ́.
1: Aṣèjìrẹ́.
0: Orí òkè ògo.
1: Opposite Coca-Cola. Tí ń bẹ ní
0: Abuja.
1: In Abuja.
0: Ní Gariki.
1: At Gariki.
0: Area.
1: Area 1.
0: Tọ́pẹ́rán wòlíì sí ayé.
1: A prophet is sent to the world.
0: Nítorí oore àwọn èèyàn.
1: It is for people's benefit.
0: Nínú Exodus chapter 1.
1: In the book of Exodus 1.
0: Láti verse 11.
1: From verse 11.
0: Pharaoh mú ayé le fún àwọn
1: Israelites. Pharaoh made things hard for the Israelites.
0: Ó mú kí nǹkan le koko.
1: He made it so difficult for them.
0: Wọ́n mọ ibi tó fẹ́ gbà lọ.
1: They didn't even know where to turn to.
0: Ọlọ́run wá rántí ìgbé wọn.
1: God now remember their cry.
0: Ọlọ́run wá gbọ́ ìgbé wọn.
1: He heard their cry.
0: Ní Exodus chapter 2.
1: In Exodus 2.
0: Láti verse 23.
1: From verse 23.
0: Ọmọ Israẹli ké.
1: Israẹli cried out.
0: Sí Ọlọ́run.
1: Unto God.
0: Ó wá gbà wá.
1: He come and save us.
0: Lọ́wọ́ Pharaoh.
1: From Pharaoh.
0: Ìgbà tá a dé Exodus chapter
1: 3. Bàtà dé Exodus 3.
0: Ọlọ́run wá mú Mose.
1: God now brought Moses.
0: Láti verse 7.
1: From verse 7.
0: Ó ní mo gbọ́ ìgbé àwọn
1: èèyàn. I have had the cure baby.
0: Tó ń bẹ ní Jíbítì.
1: That's in Egypt.
0: Mo wá láti gbà wọ́n.
1: I have come to save them.
0: Nítorí mo rí ìpọ́njú
1: wọn. Because I have seen their affliction.
0: Mose.
1: Moses.
0: Ìwọ ni mo rán lọ.
1: You are the one I'm sending.
0: Gbogbo ìgbà tó bá ti gbọ́ àwọn wòlíì bí akọni bí èyí.
1: Whenever I hear the voice of prophets of God like this.
0: Mo máa ń sọ fún gbogbo ìgbà.
1: I do tell you always.
0: Wòlíì ni bàbá tó bí mi.
1: I my father was a prophet.
0: Nínú ìjọ apostolic ti Kristi.
1: In the CAC.
0: Ọ̀gá.
1: Sir.
0: Ọlọ́run ní àwọn wòlíì rẹ̀.
1: God has his own prophet.
0: Tó sì ń lò síbẹ̀.
1: That is still used.
0: Nígbà tí májẹ̀mú dé sórí
1: mi. When covenant came upon me.
0: Àwọn iṣẹ́ abà mi.
1: Great works.
0: Agbára tí àwọn èèyàn rí.
1: The kind of power
0: people see. Olóògbé orúkọ authority
1: jáde. It's all about that name authority.
0: Gbogbo ẹni ń sọ̀rọ̀ lórúkọ Olúwa. Ó sì ń rí bẹ́ẹ̀ lójú ẹsẹ̀. Ẹskísà. O ti pàdé àwọn ojúlówó wòlíì.
1: You have not met authentic prophets.
0: Lo ní òsì ìyanu.
1: That's why you claim there's no miracle.
0: Ọlọ́run wá sọ fún mi.
1: God now told me.
0: Ó ní wòlíì mi.
1: Prophet.
0: Àkókò tó.
1: Time has come.
0: Wá lọ tú àwọn èèyàn mi sílẹ̀.
1: Come and deliver my people.
0: Gbogbo àwọn tí ara ń ni.
1: And only those that are in pain.
0: Ó ní mo rán ẹ.
1: I've sent you.
0: Iye ọjọ́ tó bá máa ná ọ.
1: No matter the days you take.
0: Láti yọ gbogbo wọn jáde.
1: To deliver all of them.
0: Nínú ìpọ́njú tí à ń pọ̀ wọn lójú.
1: From that affliction where they are.
0: Mo wá bi Olúwa lẹ́rẹ̀.
1: I ask the Lord.
0: Ìgbà wo ni ká bẹ̀rẹ̀.
1: Lord, when should we start?
0: Ó ní òní gangan.
1: He said today this very day.
0: Mo dẹ̀ sọ fún yín lánàá.
1: And I told you yesterday.
0: Pé mo ń bọ̀ lọ́la o.
1: I'm coming tomorrow.
0: Mo wá ní kó o bá mi wáyé ẹ̀pẹ̀.
1: I said you should get stand from your home.
0: Ilé tó ń gbé.
1: From that house where you are.
0: Àwọn kan wá ń bèrè.
1: Some are asking.
0: Kí ni ìyẹ̀pẹ̀ ní ṣe o?
1: What does stand have to do?
0: Ìgbà tọ́lọ́run fẹ́ mọ ènìyàn.
1: When God was a great man.
0: Ìyẹ̀pẹ̀ ló lò. Ó fi mọ ènìyàn.
1: To mold the man.
0: Ó wá mí ẹ̀mí
1: yẹsì. He now bring the breath of life.
0: So ilẹ̀ tó ń tẹ̀.
1: That earth you are stepping.
0: Ó ní ṣe pẹ̀lú ayé.
1: Has to do with your life.
0: Olójẹ́ kí Bẹ́ẹ̀lì wípé.
1: That's what the Bible says.
0: Tí Olúwa ni ilẹ̀.
1: The earth is of the Lord.
0: Àti ẹ̀kún rẹ̀.
1: And the fullness thereof.
0: Ayé.
1: The world.
0: Àti àwọn tó tẹ̀dọ̀ sínú
1: rẹ̀.
0: Ó wá sọ níbìkan.
1: In that same
0: ó ní wárìrì.
1: It's a trouble.
0: Ìwọ ilẹ̀.
1: O earth.
0: Ní Psalm 114.
1: It's a mama for.
0: Ẹ̀kọ́ Sam ti ń bá pèlè nílẹ̀ o.
1: Psalm 24.
0: Psalm 114. Mo wá padà wá sórí ọ̀rọ̀ Sam.
1: Then I come back to the issue of Sam.
0: Mo ń bọ̀ lórí ìyẹn.
1: I come back to the
0: issue. Ẹ sọ ǹdí pẹpẹ agbára.
1: Ẹ sọ ǹdí pẹpẹ
0: agbára. Mo sọ fún ẹ.
1: I told you.
0: Bó o bá ṣe ń gbọ́ mi for the first time.
1: After I hear me for the first time.
0: Bóyá àwọn kan ló introduce ètò
1: sí ọ.
0: Lọ ní ibìkan nù lé ẹ.
1: Have a place in your home.
0: Ṣé bí tébù síbẹ̀.
1: Put like a table there.
0: O lè gbé stúdù síbẹ̀.
1: Or a stool.
0: Ní aago ìgbàlà.
1: Have your bell of salvation on it.
0: Ní bíbélì
1: mbẹ́. Have your Bible on it.
0: Ní òróró mbẹ́.
1: Have your oil on it.
0: Ní omi àdúrà. Ẹnìkan ní àhà.
1: O
0: fẹ́ ṣe pẹpẹ ni.
1: You want to have your own water.
0: Akẹ́lì kan gbọ́dọ̀ wọ
1: bẹ̀. An angel must come in there.
0: A máa ran láti inú studio ilé
1: ni. You will be sent in from this studio.
0: Èyí tí angẹ́lì ò bá ti sin bí pẹpẹ
1: yìí. You the angel no deputy.
0: Torí gbogbo àwọn ọmọ májẹ̀mú orí òkè ògo.
1: Because every covenant child of mine.
0: Wọ́n máa ń lọ gbàdúrà bí pẹpẹ lé wọn.
1: You go to that altar.
0: Wọ́n sì máa ń rí agbára ìyanu.
1: And they see the power of the
0: Lord. Ẹ rí àánú gbà. Hallelujah
1: méje.
0: Ogo méje. Osana méje.
1: Osana
0: lámọ̀
1: máa ń kẹ́ nídìí pẹpẹ lójoojúmọ́ bẹ́ẹ̀ ni díẹ̀ láti máa ń kẹ́ nǹkan tẹ̀ ṣẹlẹ̀ abalẹ̀ sada alẹ́kù alẹ́dà ajẹnẹmẹrúà ó gbá tí ẹ̀ tó wípé ó ti lọ gbọ́gbọ́ nǹkan sí etí ó ń sọ ẹ̀rí ní tíuzé ní fagba ó ní kò sí tóun ò lò sí etí ikọ̀ kò láwọ́ oh my god ó kàn mú òróró kan láti ibi pẹpẹ bá nínú òróró tá a fún wọn jọ ó kàn sí etí yẹn kìí sọ̀rọ̀ ọ̀sẹ̀ méjì kìí sọ̀rọ̀ oṣù kan o ó lò máa máa wo ẹnu àwọn èèyàn kó n tó lè gbọ́n tí wọ́n sọ àìsàn ọlọ́run wà mo gbàdúrà ta ló sàmì onílọ́jọ́ ìtúsílẹ̀ ariwo alleluia méje ògo méje osana àti iye oye alleluia méje alleluia alleluia alleluia alleluia alleluia. Hallelujah! Hallelujah! Wa wa koju sona keji. Ogo nigba meje.
2: Ogo! Ogo! Ogo! Ogo! Ogo! Ogo! Ogo!
1: Koju sona keta. Pelu ariwo osana meje.
2: Hosanna! Hosanna! Hosanna! Hosanna! Hosanna! Hosanna!
1: Ona keri pariwo iye
2: iye iye iye iye iye iye iye
1: mo gbadua fun o
2: I pray for you
1: o kan sami
2: with another seven
1: wa de fese jale
2: and you stand on me
1: gbogbo ogun to ko ti o lo
2: all battle that refuse to
1: bo se sami ko wole be
2: hey let your buried
1: agbára tó ń fìyà jẹ ọ́ láì nídìí.
2: power of pressing for no reason.
1: ó fi ayé rẹ sílẹ̀.
2: yes let them change your life.
1: májẹ̀mú àtijọ́.
2: ancient governor.
1: tí ò jẹ́ kó o gbádùn ògo rẹ.
2: let me let you enjoy your glory.
1: ìnájọ lára
2: rẹ. may I bear consume it.
1: ẹni tó mórúkọ rẹ kiri lọ káàkiri
2: everywhere they know
1: kó n fẹ́ sí ọ níkà
2: just to do you harm
1: lónìí
2: today
1: kó ṣera rẹ
2: may they apply themselves
1: ẹni gba iṣẹ́ ṣe láti sọ ọmọ ológo rẹ di yẹpẹrẹ
2: to make your glorious life useless
1: ara kó padà
2: sí may God that is
1: ready gbogbo ẹni lọ́wọ́ sí ẹkú tó ń sun
2: God have a hand in your present people
1: kí wọ́n lọ sun ẹkú
2: may they weep for themselves
1: gbogbo ẹni tó lóun ò ní jó ògbò
2: God has said to all of you rise
1: ara kó pa wọn
2: God has destroyed them
1: wọ́n rán mi sí ọ ní ogun ènìyàn tó ń jà ọ ogun yẹn wọlẹ̀ kó tó pé
2: 24 hours
1: tí orí mi tó gbá mi
2: yìí
1: ayé rẹ yí padà ẹni máa rìn ẹ lọ́wọ́ ọlọ́run ò ràn sí ọ ẹni máa rìn ẹ lọ́wọ́ ọlọ́run ò ràn sí ọ
2: then
1: sare drop information on the
2: 29th
1: on the 30th
2: on the 31st
1: là ń lọ gbà wẹ̀ ní orí òkè ògo àṣejì rẹ̀
2: mbàdàn
1: jésù kú onígboro
2: jesus left the town
1: ogun orí òkè lọ nínú aginjù
2: ó
1: lo 40 days àti
2: 49
1: àwa ń lọ lo 3 days àti
2: 3 nights
1: ní aṣèjì rẹ gbogbo ẹ bá gbọ́ mi dandan nìkan wà nbẹ ìrètí tó fi gbọ́ mi ni pé ọlọ́run fẹ́ kó wà nbẹ ìdánimọ̀ jù alẹ́
2: yìí
1: abuja la wà mi mọ tó ń ṣe lọ́wọ́ mi mọ tó lè di ẹ lọ́wọ́ ọ̀gá ọlọ́run ló rán mi sí
2: pé wòlíì ẹ lọ
1: já wọn gbà lọ́wọ́ agbára tí ò fẹ́ kí wọ́n rẹ́rìn agbára tí ò fẹ́ káyọ̀ wọn dalẹ̀ ẹ lọ gbà wọn lọ́wọ́
2: ẹ̀
1: a ó gbà ọ́ là àti wọ́ àti ara ilé rẹ̀ ìdáná gbọ́ eléyìí ẹnìkan bẹ tó dúró ní kọ̀rọ̀ tó ń retí ẹlẹ́yà
2: rẹ̀
1: kí ni wọ́n dẹ̀ lò ìdè ni màyé gada balẹ̀ maru ziada ibi tí mò ń kà lọ fún ilẹ̀ kan nínú exodus chapter
2: 1
1: torá nìkan ti ń bi mí léèrè àwọn ọ̀wọ́ gan-an ni wọ́n nílò ìtúsílẹ̀ eléyìí ṣe pàtàkì ká tó wọnú iṣẹ́ lọ nọmba 1 àwọn tí ìṣòro ó ń gorí ìṣòro fún.
2: don't that problem are multiplying every day.
1: ohun tí wọ́n dẹ̀ ń là kọjá.
2: and what they are going to.
1: ó ṣe bí ẹni pé kò fẹ́ gba solution.
2: it's like there's no solution for you.
1: ye megeduzia menagaduza ọgá bí ògùn náà bá torí bomi agbára rẹ mọ ń parẹ ni o gbogbo ogun tó jẹ kó o gbọ́ mi lẹ́nìí àwọn alágídí
2: ogun
1: kó parẹ kó parẹ kó parẹ kó parẹ. Kokpara. Number two. Àwọn tí wọ́n fẹ́ bọ́.
2: Those that want to be free.
1: Lọ́wọ́ tí a pè ní ìdààmú.
2: From what I tag problem.
1: Ayé wọn ò dúró lójú kan.
2: Their life is not stagnant.
1: Bó ṣe ń lọ́wájú.
2: As he go forward.
1: Ló ń padà sẹ́yìn.
2: He keep coming back out again.
1: Bí ẹni pé wọ́n ń rá bàbà lójú kan.
2: Like they are just going around the circle.
1: Lónìí.
2: Today.
1: A tún sílẹ̀.
2: You are delivered.
1: Àwọn ẹlẹ́kẹta.
2: Number three category.
1: Àwọn tí ìṣòro ti fẹ́ pa kádàrá
2: wọn. Those that problem has nearly changed their destiny.
1: Kì í ṣe tí wọ́n jẹ́ gangan.
2: They are what they are actually.
1: Ni bí wọ́n ṣe look.
2: It's not how they look.
1: They are big inside.
2: Wọ́n tóbi nínú sá.
1: But look small outside.
2: Ṣùgbọ́n lóde wọ́n kéré jọjọ.
1: They are loaded.
2: Wọ́n kú fọ́fọ́.
1: But stranded.
2: Ṣùgbọ́n wọ́n àlejò.
1: They supposed to be celebrated.
2: Wọ́n yẹ kí wọ́n máa ṣàjọ
1: wọn ni. But they are still crying.
2: Ṣùgbọ́n o ilé
1: ẹ̀kọ́ lọ. Malé Gedusia. Mela Marosa.
2: Yes.
1: Gbogbo oru àwọn bẹ́ẹ̀.
2: Every such people.
1: Ẹ̀mí Olúwa.
2: The spirit of love.
1: Yóò tún wọn sílẹ̀
2: lẹ́yìn. Let's not deliver them.
1: Ẹjẹ́ sáré gbé ẹni wọlé.
3: Orúkọ mi ni Mr. Ọlátúnjí wá láti ìlú Ìkọ̀tún. Orí afẹ́fẹ́ mo ti máa ń sábà gbóhùn bàbá bẹ̀tí mo máa ń sábà lọ sí orí òkè. Lótìítọ́ kí n tó wọnú ìjọ yìí ni mo ti lù sí ọkọ mi. Mo ń kọ́ àwọn ọmọ yẹn kiri. Kí n tó tún wọnú ìjọ yìí lọmọ 19 years sí kú. Ìgbà tọ́mọ yẹn wá kú, mo wá ń kúkú máa ń wá sí orí òkè
4: yìí.
3: Mo wá ń gbà á. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé látìgbà tí mo ti ń wà yẹn Ọlọ́run ò jẹ́ kí nǹkan kan sí àwọn ọmọ mi lọ́wọ́ mi. Mo wá fi ọkàn tán ọmọ mi kan tó lọ ògbómọ̀ṣọ́ ló ti ṣetán. Ọmọ yẹn wá dé láti ìgbà tó parí school ẹ̀ tó parí yunifásitì ńbẹ̀. Ó wá mú passport wá pé òun gba passport ní Àbújá. Mo lù gba passport. Mo ní sòrò pé mo ní owó tí màá fi rán ẹ lọ sí ìlú Òyìnbó ni ló fi lọ ń gba torí kò ti lọ sí yunifásitì. Ó ní òun ṣàgbá Sọlọ́run lọ́rùn. Èmi náà wá tẹra mọ. Tí má ti wá wá sórí òkè yìí níbí, màá wá mú fọ́tò ẹ̀ dání. Má bẹ̀rẹ̀ sí ní gbàjọ àpọ́mọ yín ti sọ. Ọlọ́run bá mi jẹ́ kí ìlérí yẹn wá sì múṣẹ. Ó tó stage kan bàbá wá sọ lọ́jọ́ yẹn pé gbogbo àwọn ọmọ wa tó bá fẹ́ lọ sí tó bá fẹ́ travel out pé ká mú passport wọn wá wọn kò lọ sórí òkè. Ní tòótọ́ mi ì ní owó rẹpẹtẹ. Ó wá di December. Mo lọ sórí òkè ní November. Mo wá sọ fọlọ mo sunkún lọjọ yẹn pé mo sáà ti ń gbàdúrà yìí ti pẹ pé kí ló dé kí trap ọmọ yóò bọ sí tí ò bó ṣe wáá di November yẹn tí mo lọ mo wá kúrò ńbẹ mo ní tí n bá fi máa padà wá sórí òkè bóyá níbí ọ lórí òkè ògbó pé kí ọmọ mi ti travel out pé màá wá dúpẹ lọwọ ọlọrun mo dẹ dúpẹ lọwọ ọlọrun ní ti tòótọ nígbà tó di January ọmọ yẹn dẹ lọ sí UK.
4: O ti wà ní UK báyìí. Wọ́n mi gan-an ẹni pẹ́ dèrò UK o.
1: Ó yá dúró dáadáa.
2: Stephen.
1: Àdúrà méje tòní.
2: The Samuel point for today.
1: Mo fẹ́ kó gbà tẹ̀lé
2: tẹ̀lé. I want to pray them with all your heart.
1: Prayer number one.
2: Àdúrà kọ̀kọ́ o.
1: Gbogbo bi tí wọ́n kọ orúkọ mi sí fún ìparun.
2: Anyway, my name has been written for destruction.
1: Àti fún ẹkún.
2: And for weeping.
1: Wà á ní ẹ̀mí mímọ́.
2: Holy
1: ghost. Ẹ yọ orúkọ mi
2: jáde. Remove my name from there.
1: Ibi tán kọ orúkọ àmọ́
2: ni sí. Let the children stay.
1: Fún ìparun.
2: For destruction.
1: Fún àkóbá.
2: For implication.
1: Fún wàhálà.
2: If for problem.
1: Ẹ̀mí mímọ́.
2: Holy ghost.
1: Ẹ lọ yọ orúkọ wa kúrò.
2: He's running to make me cry.
1: Sáyẹ̀rẹ́ àti gbomi lójú.
2: Running to make me shed tears.
1: Ẹ pàdé ikú lọ́nà.
2: Meet death on the way.
1: Carry word.
2: Holy Ghost.
1: Bá mi ṣe ogun tó fẹ́ pa mí lápasáyé.
2: Happy Mokka have the battery now to make me a living corpse.
1: Ẹnikẹ́ni tíṣẹ̀ bá dàrú.
2: If you know your work as a scatter.
1: Wọ́n pa lápasáyé.
2: Yà méjì ẹ living corpse.
1: Ẹnikẹ́ni táyé ò bá lọ.
2: All your life you don't move forward.
1: Àpasáyé ni wọ́n pa.
2: Yà méjì ẹ living corpse.
1: Manana Mazobia.
2: Ẹni mímọ́ jọ.
1: Ẹni tí wọ́n close shop.
2: The one that dey close down the shop.
1: Wọ́n pa lápasáyé ni o.
2: Yà méjì ẹ living corpse.
1: Wà ní ẹ̀mí mímọ́.
2: The Holy Ghost.
1: Ẹgbà mi.
2: Deliver me.
1: Lọ́wọ́ ogun.
2: From that battle.
1: Tó fẹ́ pa mí.
2: That one go make me.
1: Àpasáyé.
2: A living corpse.
1: Ẹgbà dúró.

àwọn ẹgbẹ́ bọ́ọ̀lù ọmọ bíbí orílẹ̀-èdè Green ẹni ọmọ ọdún mẹ́rìnlélógún 24 years of age tó jẹ́ ẹgbẹ́ bọ́ọ̀lù lápá iwájú èyí ń fọwọ́ ọ̀dùn nìhun mọ̀ ọ́ sọ nípa Crystal Toli wọ́n ń gbé láti inú ìka ẹgbẹ́ bọ́ọ̀lù club gan ìyẹn lọ́jọ́ tàná gangan pẹ̀lú àdéhùn ọdún márùn-ún ìyẹn 5 years contract ó gangan lọmọ yẹn tọwọ́ bọ̀ ìyẹn lọ́jọ́ tàná aṣọ ìgbà bọ́ọ̀lù nọ́mbà 17 ìyẹn jẹ́sí nọ́mbà 17 òun ní Crystal Toli tí ó máa láǹfààní láti lò nínú ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù Chelsea nínú ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù Arsenal òjì lẹ́yìn tó já wípé wọ́n ti san owó tó tó mílíọ̀nù lọ́nà 24 £35 million èèyàn lórí agbábọ́ọ̀lù yìí ní ń bá ń sọ̀rọ̀ ó ní àkọsílẹ̀ gò 43 èèyàn 43 goals àtò àmì onírànlọ́wọ́ 55 45 nínú farahàn 102 appearance èèyàn fún ikọ̀ agbábọ́ọ̀lù club gan èèyàn lórílẹ̀-èdè Belgium nìyẹn o kò jẹ́ nìyẹn lórí ọwọ́ Arsenal yìí ẹjẹ́ máa kíra wa pé akójúmọ́ akẹ́dẹ̀ tún kójúmọ́ mọ́nà lápá bí àti lápá ẹ̀tọ́ mo kíyín délé alára mo kíyín délé ajérò mo kíyín délé ọwọ́ rọ̀gọ́ àga lójúmọ́ tó mọ́ lónìí ojúmọ́ owó ojúmọ́ ọmọ ojúmọ́ ayọ̀ ojúmọ́ àdùnnà gbogbo wa la máa rájẹ jẹun a máa lájẹ lọ́wọ́lọ́wọ́ kan làgà sí kalẹ̀ èní tún lọ́jọ́ ẹtì bọ́jọ́kọ́jọ́ má lè yọ ọtí bó òrùnkúrùn má lè hàn ẹtì ò ní bá oréré nu ayé wa ṣé ń ṣàmì àdúrà bẹ́ẹ̀ bíìsì ó dẹ́ létí pé rọ́dẹ̀sí pé àtẹ̀tẹ̀ yóò rún tún jojú bẹ̀lẹ̀wú tó máa wá tara àbí kò ní tara wo síwó bí ọmọ àyá mi bì yẹn lẹ̀ dájọ́ láǹfààní láti kábàrà bó ṣẹkẹrẹ lójúmọ́ tó mọ́ lónìí kó bá lè láǹfààní àti dàtọ̀ fún ẹlẹ́yọ̀ simply because ṣẹkẹrẹ òṣèfọ̀ pẹ̀lú jagunjagun òṣèfọ̀ bàmú ó jẹ́ yígi yágàyágà yígi ọ̀ọ́yìn máa lẹ bọ́dì mọ́lẹ̀ dé bọ́dì ó yẹ ẹ̀yìn ọmọ mi ń gbòòrò ayé ẹ̀yìn tèmi ẹ̀ẹ́dúróore sọ́pà bẹ̀yẹn ẹ̀yìn tẹ́tí jí láti 4:30 simply because ẹ̀ẹ́fẹ́ 30 ẹ̀fẹ́ bàdọ́gba ní kọ̀ọ̀kan èjèèjì ní ìgbọ́kú yín ẹ̀dàmú ẹ̀yọ́jú ẹ̀ fúrúrú tí ẹ má gbogbo ẹ̀yìn tẹ̀ ń bẹ lábẹ́ monitoring spirit tẹ̀ ń wò mí lójúlójú lápá ibẹ̀ yẹn àtẹ̀yìn tẹ̀ ń bẹ lójú òpá ayélujára ní ìgbọ́kú gbogbo yín ẹ̀dàmú ó dá fẹ́rẹ́ gẹ̀gẹ̀ ló kọ́ gbogbo àwọn tájọ mẹ́ta tò ní wá ló máa fi dùn tí gbogbo máa fi kọ́ sí nígbàtàkì jùlọ àwọn sàbẹ̀ mi tí máwọn ọmọ ọjọ́ mi tí wọ́n dúró kòkòrò dúró kàkàràkà tí wọ́n ga tán wàrà ká sí ní mọ́mọ́ fúlàní dàgbẹ́ tì mọ́ èèyàn funfun lẹ́lẹ́ ní mọ́mọ́ kó sẹ́ra sàwámọ̀ bábíkìú tí mọ́ pizza èèyàn gangan làwọn ọmọ àgbóró oúnjẹ simply because ó kọ́ ọmọ ní ìjánu ọmọ ayọ́dẹ́jẹ́ yọlá ló kọ́ mi ní westport mr legacy kalẹ̀ àwọn tó ní joshua èèyàn mayweather ẹ̀yìn tèmi lẹ́wọ́ panu pamọ́pọ̀ ẹni ilé sọmí láàrin gbogbo àwọn akọ̀ròyìn akàròyìn rrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
ko la tarin gbogbo lewa Nigeria eyan lati nu iko egbe bolu Rivers United niyan na tori pe won ti video amule we pe rawo egbe bolu won kan na nu iko egbe bolu Rivers United mo so nipa tewo Abdurrafil won lo ti gbese gbe body re gbogbo so tere tere o ti dori lede Tanzania na nu dije league agbokuta eyan lori lede torun mo lo darapo mo iko egbe bolu Azam FC je jabi iko egbe bolu Rivers United e won se video ro mole se won kada kedere lowo gala gasigale we pe agba bolu won gba kana taiwo Abdurrafil o ti lo sori lede Tanzania o je nbe lowo temi lapa bi pepepe o je yin temi lo le fere njogi o fere gege mo gbe body kuro nbe o dodo rawo gbe bolu omo bibi lowo Nigeria to se gbeyawo lojo ni to je tomatosi mo so ni Rafil duro sile alaye ti gbe body o eyan kuro ninu iko agba bolu wore nenu iko agba bolu Pisa FC eyan lori lede Italy o ti lo darapo mo iko agba bolu ke

ìkọlẹ̀ ni méjìléní àádọ́rin 72. Mẹ́mbà kan ti jẹ́ ó gẹ́gẹ́gẹ́ ni wọ́n sojú orílẹ̀-èdè wa Nàìjíríà èèyàn nínú eré ìdárayá ilé tó tóbi mẹ́wàá gọgọgọ nìyẹn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ òun làjọ tí ń bójútó ìdàgbàsókè eré ìdárayá lápapọ̀ nílẹ̀ wa Nàìjíríà NSC National Sports Commission wọ́n ń jẹ́ kó di mímọ̀ wọ́n ní nílọ tẹ́ ẹ lọ yìí tẹ́ ẹ balẹ̀ sórílẹ̀-èdè Scotland yìí ẹ rí dájú wípé gírí ẹ gbà mí wúrà at least ó kéré tó ó tó ogún níye. Júta tẹ̀yìnwá tẹ́ ẹ ti ń gbà lọ nítorí pé lè tó wáyé lọ́dún 2022 èèyàn nílùú Brighton. Góòdì méjìlá òun lórílẹ̀-èdè wa Nàìjíríà tẹ wọ́n láǹfààní láti gbà lápá abẹ yẹn àwọn ọmọ yẹn náà ti wá ṣèlérí o wọ́n ní kọ́lọ́hún kó ràn wọ́n lọ́wọ́ àwa náà máa fàdúrà tì yín lẹ́yìn. Látàpá bí gangan bó jẹ́ jọ́nìyàn kò bẹ́jọ́ dé mo gbé bọ́dì kúrò mbẹ́ ó yẹ mo ti ná gẹ́gẹ́ ọ̀rọ̀ gbẹ́sẹ̀ sókè èèyàn lọ sápá korè sílẹ̀ òkèrè ẹ jẹ́ kí n mú láàrin gbogbo. Ilẹ̀ Áfíríkà kásáré wo gbogbo kọ̀rọ̀kọ́ dún fi ló ń tó ń ṣẹlẹ̀ láàrin ilẹ̀ Áfíríkà kó tó di pé a máa lọ sílẹ̀ Europe nìyẹn èèyàn lọ sílẹ̀ òkèrè fáínálì lọ́wọ́ tá a wà yìí jẹ́ kí n gbé yín débẹ̀ lọ́dọ̀ ẹni tó jẹ́ ààrẹ káfẹ̀tẹ̀mọ́là àjọ tí bójútó bọ́ọ̀lù aláfẹsẹ̀gbà èèyàn nílẹ̀ adúláwọ̀ mò ń sọ nípa Patrice Motsepe aláyé ti jẹ́ kó di mímọ̀ ó ní ẹ̀gbọ́ ó ní ṣàrí ìdíje ìfẹ̀yẹ àgbáyé tó tẹnubodò tẹnubẹpẹ lọ́dún òní ó ní kò pé nítorí pé orílẹ̀-èdè Nàìjíríà ti mọ́ Cameroon wọ́n á láǹfààní láti lọ kópa ó nítorí pé ipa tó jọjú tó jẹ tó gbọgbọ́n ó ní kò agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà ti mọ́ Cameroon tó yẹ kí wọ́n kó nínú ìdíje yẹn ó nítorí pé kò orílẹ̀-èdè méjèèjì yóò lọ ó ní kó má parọ́ kó má ṣèkì kó ń kúkú gbé wa débẹ̀ kó ná gẹ̀gẹ̀ ọ̀rọ̀ sí wa létí ó ní ìdíje yẹn kò pé mo ní ọ̀ọ́ ṣe lóòótọ́ ṣá ó làmọ́ débọ̀ ṣùgbọ́n ó ní gbogbo ikọ̀ ó wá láti ilẹ̀ Áfíríkà eléyìí tí wọ́n lọ sínú ìdíje yẹn ó ní wọ́n gbóúnjẹ fẹ́ gbẹ́wọ̀n.

ìyanilu johannesburg lórílẹ̀-èdè south africa níbi ìpàdé kan eléyìí tó wáyé lápá abẹ yẹn ó lè mí láǹfààní láti gbé súnmẹ́yìn tèmi bẹ́ta ọgbẹ́ bẹ́ẹ̀ ó ti gbé bọ́dì ilẹ̀ bọ́dì mọ́lẹ̀ ó dorílẹ̀-èdè egypt nìyẹn o nínú ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù sọ́mọ́lẹ̀ gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ nínú ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù yìí àwọn ti dúnkokò wọ́n kó ìhàlẹ̀ bolẹ̀ wọ́n ní àwọn yọ ọwọ́ kúrò nínú ìdíje cap champions league ìyẹn níṣẹ́ ìgbà bọ́ọ̀lù ilé ìtàn wò lọ́ọ̀kan yìí òun ní kí ló fàdí abá wọn kò sí lórí pé bó ṣe jẹ́ wípé àjọ káàfù wọ́n ti ń gbà lérò ipò ṣeéṣe kí wọ́n mú àlékún bá ìlànà eléyìí tí wọ́n gbàgbà ìdíje yẹn èdè abárè ilé tí ikọ̀ agbábọ́ọ̀lù sọ́mọ́lẹ̀ ẹ̀yẹn lórílẹ̀-èdè egypt táwọn fi dún òkòòkò tí wọ́n kó àlẹ̀ bolẹ̀ wọ́n ló ṣeéṣe káwọn ó yọ ìwọ́ o ẹ̀yẹn tí àjọ káàfù tàn bá lè kéde wípé ẹ̀gbọ́ àti mú àlékún bá ìlànà tí wọ́n gbàgbà ìdíje cap champions league ẹ̀yẹn níṣà ìgbábọ́ọ̀lù tí ń bọ̀ lọ́ọ̀kan yìí gẹ́gẹ́ bí ìròyìn yẹn ti tó mi lọ́wọ́

ṣe torí pé lálẹ́ àná àwọn náà ṣíṣọ lójú agbábọ́ọ̀lù kan èèyàn saheed ziyad musa wọ́n ṣíṣọ lójú rẹ̀ agbábọ́ọ̀lù láàrin gbogbo ni èèyàn defensive midfielder wọ́n láwọn gbé lágbètá àtàgbéyè pátápátá porogodo pẹ̀lú ẹ̀dínwọ̀n lọ́dún méjì ó gangan ni wọ́n fi gbá láyé yìí nínú ikọ̀ agbábọ́ọ̀lù ti kano pillar ó ti jẹ́ nìyẹn ó dé pápá ìfẹsẹ̀wọ̀nsẹ̀ ọlọ́rẹ̀ sọ̀rọ̀ kan wáyé èèyàn fún ikọ̀ agbábọ́ọ̀lù ti fly eagles ti lẹ́wà

23 years of age ni yen re de bi nkan je lo eyin ti Manchester City o ya mo ki yin lagba be yen e kede ma jo lo ku sawe nitori pe o se semenpe iyen lowo ta wa e ma jo lo ku sawe lapa be o da papapa mo ti kawe sapa waju latapa be yen gangan e je ki kawe e sapa waju kini won tun wi kini won tun so lapa be gbogbo ẹsẹ̀ tẹ̀rẹ̀tẹ̀rẹ̀ mo padà sínú ipa agbábọ́ọ̀lù ti Barcelona nìyẹn ọ̀dọ́ Frankie de Jong ọ̀dẹ̀ ni mo palẹ̀ sí o àwọn agbábọ́ọ̀lù ọmọ bíbí orílẹ̀-èdè Netherlands yẹn ìròyìn ti jẹ́kọ́ di mímọ̀ wípé alayé ti ra bàtà ọdún Lamezuzi ó ti gbé njúri ìyẹn lékun rẹ̀ ni gẹ́gẹ́ bí àyẹ̀wò ilé tí wọ́n ń ṣe fún wọn ti jẹ́kọ́ di mímọ̀ ipa ọmọ yẹn ti ní kiri ó ti gbé njúri kódà ìròyìn tó tó wà lọ́wọ́ wọn ló ṣeéṣe ó ṣeéṣe kó jọ inú oṣù kejì ọdún tí ń bọ̀ gangan ni ó tún dé ó ṣe jẹ́ gangan nìyẹn o lọ́wọ́ tá a wà yìí mo ti gbé bọ́ọ̀lù orílẹ̀-èdè spain lọ síbẹ̀ nìyẹn nínú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè spain ọ̀dẹ́ni tó jẹ́ olùkọ́ ni wọn luz de la fute ọ̀dẹ́ni mo balẹ̀ sí nítorí pé ó ti gbóríyìn fún ẹ̀rọ.

ẹ̀yàn nínú ìdíje fẹ́yẹ àgbáyé tó parí yìí ilé ti kọ gbọ́bọ́ lórílẹ̀ èdè spain ni wọ́n fi gbádé ife ẹ̀yẹ ife ẹ̀yẹ àgbáyé tọdún 2026 tó jẹ́ ìgbà kejì tí wọ́n gbà nínú ìtàn ìdíje fẹ́yẹ àgbáyé gẹ́gẹ́ bí luz de la fute ó ti gbóríyìn ìyẹn fún ìràwọ̀ agbábọ́ọ̀lù yẹn lami yama fún ipa tó jọjú tó kó nínú ikọ̀ yẹn lèmi láǹfààní láti gbé súnmọ́ ẹ̀yìn tèmi lórí fẹ́rẹ́ jogi ó dá pápá bàmí àbúrọ̀jì ìdádé labújà gàbá gbogbo ṣọ́ọ̀ṣì lájẹ́gùn lẹ́lẹ̀ lọ́rin mo ti rí yín lápá abẹ́ máa jẹun lọ kò sáwẹ̀ mo sì bá ọlárẹ̀wájú abdulrahim mi ìgbọ́kọ̀ ẹ̀ ayọ̀dẹ́lẹ̀ abdullahi àwọn náà ti gbórí wọlé sójú òpá ayélujára ẹ̀yìn tèmi ẹ̀ dúró sápá abẹ́ nítorí pọ́ mọ́lẹ̀ rokoṣo bí ojú ọmọ tuntun lójú òpó facebook lójú òpó tiktok yẹn AY Sports Update ìyẹn gangan lè máa fi bàdọ́gba ní kọ̀ọ̀kan ìjẹ̀jì tẹ́lẹ̀ máa fi dá ti yín mọ̀ tí ò ní dàbá mà ó yẹ́ dédé ẹ̀yẹ ti chelsea ẹ̀ ti padà fòrò lé lọ ìyẹn alejandro garnacho ẹ ti lè lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù aston villa ẹ ti lè lọ sápá abẹ o nítorí pé ọmọ yẹn ti tọwọ́ bọ̀ àdéhùn àyálò ló tọwọ́ bọ̀ ìyẹn fún sáà ìgbábọ́ọ̀lù tá a wáyé tó bá wá di sáà tó ń bọ̀ yóò láǹfààní pé ikọ̀ agbábọ́ọ̀lù ti aston villa wọ́n láǹfààní láti gbé pátápátá àti lágbèéyé pátápátá porongodo gẹ́gẹ́ bí nǹkan ṣe lọ ẹ̀yin ti chelsea ní ìgbọ́kùnyín abúlẹ̀ ṣòwò lẹ́ṣà agbára àtàṣe gbogbo chelsea ìyẹn nípínlẹ̀ ọ̀ṣun káàbà tàmálà ó yẹ dúró ore lápá abẹ alàgbà sunday adébáyọ tí mọ pásọ gbàdébọ àkẹjù láti ní ìjọ àláfẹ́ olúwa bá tíjọ ṣe yìí lọmọ ọ̀gá ńlá níta kọgun nílùú lẹ́ṣà àjọ sukọ́rì wáyà ní gbogbo òtíṣe orí yín lápá abẹ yẹn ẹ máa jẹun lọ bàbá chelsea ní gbogbo gèrè alímì tí mọ sí èdè tí mọ sàdà orí ẹ lápá abẹ bàbá ẹ dúró rẹ ń gbòòráyé àwọn ti gánà ní ìgbọ́kùnyín. Bàmí Abdulrasheed Adélabú wọ́n ní Bruno Guimaraes wọ́n ní chelsea tún máa ajá kẹ̀mọ́ yín lọ́wọ́ ṣá ẹ̀yìn tí arsenal ṣó lè rí bẹ́ẹ̀. Faraisi Akende gbẹ̀gbọ́n eléjì rẹ́mi ìgbọ́kú ẹ̀ àwọn ti dìrì àwọn ti tíṣẹ̀ ní gbogbo gọmọ nìyẹn kó ṣáké àbáyọ̀mí olùdásílẹ̀ best brain football academy ìyẹn ní gbogbo àtàkù màṣáyèsí nílé nílé ìpínlẹ̀ ọ̀ṣun nìyẹn ní ìrọ̀gbọ́kú yín alhaji wádìí kọ́lá adéjùmọ̀ ẹ̀mọ́lẹ̀ gbogbo gọ́nàsì mo rí ẹ lápá abẹ ọfíìsà crane ní gbogbo pts ìyẹn nílé ìlọrin mo rí ẹ lápá abẹ yẹn ní ìgbọ́kú gbogbo yẹn dúróore ẹ máa jẹun lọ kò sáwẹ̀ ó dẹ́ jẹ́ ìṣójú òpó yẹn lẹ̀ ká

bá ò gbọ́n tagi má ní gbàgbé agbábọ́ọ̀lù tó tún jẹ́ olùkọ́ni èèyàn nínú ikọ̀ agbábọ́ọ̀lù Newcastle United àti Liverpool ó ń sọ nípa Kevin Keegan ilé tó jáde láyé èèyàn lọ́sẹ̀ tó kọjá yẹn ikọ̀ agbábọ́ọ̀lù Newcastle United tẹ́ mọ́ Liverpool wọ́n ti jẹ́ kó di mímọ̀ wọ́n ní ìfẹsẹ̀wọnsẹ̀wọn àkọ́kọ́ tí wọ́n gbà èèyàn ní sọ ìgbábọ́ọ̀lù tí ń bọ̀ lọ́nà yìí wọ́n ní wọ́n bu ọlá fún un má ní gbàgbé agbábọ́ọ̀lù tó tún jẹ́ olùkọ́ni ń gbà kan náà yìí èèyàn Kevin Keegan nítorí pé ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool tẹ́ mọ́ Newcastle United wọ́n jìjọ kojú ara wọn ni èèyàn ní pápá ìṣeré St James Park lẹ́yìn ìwárí Kevin Keegan ó jẹ́ agbábọ́ọ̀lù nínú ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool ń gbà kaana bákan náà ló jẹ́ agbábọ́ọ̀lù àti olùkọ́ni ń gbà kaana nínú ikọ̀ agbábọ́ọ̀lù Newcastle United wọ́n ní wọ́n gboríyìn fún ó jáde láyé èèyàn lọ́sẹ̀ tó kọjá èèyàn lẹ́nu ọmọ ọdún márùn-ún

0: 952 ìyẹn lẹ̀rọ bani sọ̀rọ̀ tó wọ bí 09136556952 ẹ̀yin tèmi tẹ̀ ń bẹ lójú òpó ayélujára yẹn mo rí yín lápá ọbẹ̀ ta ló wà ń bẹ̀ ẹ̀túnmọ̀ 09136556952 ìyẹn lójú òpó tó wọ bí. Jí
1: Pásùn.
0: O kọ yín búlẹ́tì pé.
1: Ọ̀túnba láti pàkátà.
0: Ọ̀túnba láti pàkátà. Ẹ ṣeun gan. Ẹ̀yin ti gọ́nà àsìkò.
1: Máyù.
0: Ẹ̀yin ti Máyù. Okay. Wọ́n lẹ́yìn tí ẹ ti fún ọmọ kan Jéjé Gabriel. Ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún. Yóò gba ìfẹsẹ̀wọnsẹ̀ lónìí ọlọ́run ẹ̀sọ́ rẹ̀ tẹ́ gbà tako ikọ̀ agbábọ́ọ̀lù Rosenborg. Nǹkan bí agogo mẹ́jọ ni.
1: Alẹ́ àgbáwọ.
0: Àgbáwà. Àlàáfíà làgbáwà.
1: Ẹgbẹ́
0: ìdò. Ẹ ṣeun gan. O dúpẹ́. Ẹ ṣeun gan. Àgbà ẹkọ ojúmọ́.
2: Ẹkọ ojúmọ́ wa àpèjìmọ́ lọ́yìn tó ń káàkiri àgbàdàn gbọ́kàn dáàmọ́ nífẹ̀ẹ́ Abiodun Akeem ni orúkọ tẹ̀mí.
0: Ẹ ṣeun gan ni. Lánàá ikọ̀ agbábọ́ọ̀lù Falconet àwọn náà ṣe dáadáa wọ́n gba ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ sọ̀rẹ̀ tako ikọ̀ agbábọ́ọ̀lù Borderline Queen FC àmì ayò mẹ́wàá sódò ni wọ́n fún wọn ṣáájú ìdíje ìfẹ̀yẹ àgbáyé under 20 tí ó wáyé lórílẹ̀‐èdè Poland wọ́n ṣe dáadáa.
2: Àwọn Falcons náà àwọn náà múra fún WAFCON tó ń bọ̀ ẹ́ rí pé that camp wọn ti kún báyìí àwọn obìnrin wa mọ̀ sí dáadáa àwọn ọkùnrin wa
0: ní. Wọ́n tẹ̀ gba jáwé olúborí àmì ayò méjì sẹ́yọ̀ kan.
2: Àwọn ọkùnrin wa ní kan jáwé sọ́bẹ̀ẹ́ rí pé a ti lọ sí under 20 World Cup ti pẹ́ àlọ́ under 17 náà ti pẹ́ so àwọn age grade ti ọkùnrin ó ti ní iṣu ẹ̀yẹn náà sì kú yóò àpàtà wá púpọ̀ Super Eagles.
0: Ẹja wẹ ni ẹ̀túnmú bẹ́ẹ̀ bá pè ẹ̀ dákun ẹkùn bíi rédíò yín tàbí kí ẹ yí lẹ̀ ṣùgbọ́n Patrice Mesepe ó ń jẹ́ kó di mímọ̀ lánàá ó ní ife ẹ̀yẹ àgbáyé kò pé tí ó sí orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè Cameroon bẹ́ẹ̀ ṣé lóòótọ́ ni.
2: Ayé ọ̀rọ̀ àsọdùn lèmi kakún nígbà tó mọ̀ pé kò dùn wáyé tí ò ṣe wọ́gbọ́n sí Nàìjíríà àti Cameroon ó ṣe lọ dóòrè kò lágbára lórí ẹ̀ náà. O kan òun náà kàn pàjé sí ni kí inú wa kórí Nàìjíríà lè mọ owó àtúndì èdè Cameroon.
0: A lè máa ríra
2: wá bí a lè máa ríra pé àwa important.
0: Ok
2: lèmi kàkún dóò náà kò tó fẹ́ ṣe sí náà àwa là sí dóyẹ́ká ṣe Cameroon àti Nàìjíríà. Bó ẹ jẹ́ pé tí ká wo ìtàn ilẹ̀ Áfíríkà àti dáadáa rí ní Cameroon tí wọ́n kọ́ dáfẹ́ náà àwọn náà ti wọ́n láńdọ̀ 16 látọ́n akọ́kọ́ lọ fún ìfẹ̀yẹ
0: ó ṣeé ṣe kí ilẹ̀ Áfíríkà kí wọ́n ṣì gba ife ẹ̀yẹ àgbáyé.
2: Ó bó ṣe ṣe tí báyìí kù sí òtàn tó fi lè mú àwọn Arsenal tí wọ́n fi lè gba líìgì lẹ́yìn ogún ọdún. Áfíríkà náà ìrètí sí
0: fún lẹ́yìn ogún ọdún.
2: Lẹ́yìn ogún ọdún
0: ó tún lé
2: méjì 22 years náà fi gba líìgì. Àwọn tó ń bí gbàngàn ti lọ ilé ọkọ tíré tásán àfi ní eré tó fi gba líìgì àjẹjíà náà ìrètí náà wà fún Áfíríkà láti
0: gba ọkọ. Àwọn kan máa ti ń ka lọ náà láì ó máa ti ń tó bíi 13 láì.
2: Sáwọn máa ń yù.
0: Mi ò sọ ẹ̀rọ ìdárúkọ ẹ fẹ́ kí Ráfẹ̀ kó fún mi kúkú
2: lẹ́yìn. Láìláì Ráfẹ̀ ṣe oríyàn báwọn kò ṣe oríyàn báwọn kò ṣe oríyàn
0: báwọn
2: kò àbá lẹ́ǹt.
0: Ok agba Arsenal wọn fẹ́ lọ gbé Bruno Guimaraes nínú ikọ̀ agbábọ́ọ̀lù Newcastle. Agbábọ́ọ̀lù yìí tábà wọ ọjọ́ orí ẹ̀ £70 million wọn ní kan lọ kó wà wọn tí ìkówó lọ tí wọn bá rojú owó ó yẹ kán lè kó lọ ṣùgbọ́n tábà ṣe àwọn ó ṣe é ṣe kán máa
2: wọ́n sì lè
0: bá ọ̀rọ̀ ti wọ̀ agbábọ́ọ̀lù ẹ̀ ti sọ fún Newcastle ó ti sọ fún ó pe pre de prince
2: pé
0: òun lọ
2: ó fẹ́ kó tí mo lọ ó fẹ́ lọ ọ̀nà ọ̀fẹ́ èsì pupa.
0: Bọ́mọdé òkú lòun fẹ́ lọ gbá bọ́ọ̀lù lọ́rùlọ́mọ kú ìyá bẹ́ẹ̀.
2: Ìwé ni ọmọdé òkè wo ni kú ìyá bẹ́ẹ̀ the prince ẹ wà ní mo sí yín lára o ẹ̀yẹ́ òkú máa yù ní ìdí àwọn agbábọ́ọ̀lù báyìí wọ́n ní ìdí ẹ̀rí pa agbábọ́ọ̀lù yìí
0: náà tó
2: Arsenal wọ́n ní ìdí ẹ̀ wọ́n ní ìdí ẹ̀rí pé ẹ̀rí pa ní sọ pé Chelsea ń serious ju Arsenal lọ lórí ọ̀rọ̀ àárààyàn yìí ó rẹ̀ pé Arsenal sì ní chance ju Chelsea lọ ní next season ṣùgbọ́n kálá lọ dàkẹ́ tẹ̀ra yẹn o.
0: Ẹ já wẹ̀ ni jí
1: Mason
0: o kọ yín
2: àwọn tí Máyù náà ló wọlé yìí
0: Máyù
1: tí Máyù lẹ rí gbọ́ sálọ yìí kò sí nǹkan
2: kan. Arsenal náà nǹkan.
0: Ẹ mọ̀ pé Resam rẹ̀ sí lára lọ́jọ́ ní
2: rẹ̀ sí wọn
0: lára tó máa yẹ pé Rosberg yóò tún padà Rose yín lára lónìí.
1: Máa tún gbábọ̀ làgọ́ fún ọ̀rọ̀ rọ̀lẹ́ òní.
0: Ok
1: ṣùwàlà láàrin ọ̀rọ̀ dájú pé Nàìjíríà àbí Cameroon ò sí ń bẹ̀. Ó dùn bó ṣe yẹ ó ń gbà Brazil àti West Ham ní já ṣé àgbà ṣé wọn ò gbábọ̀ lọ́mọ ni.
2: Àbí
0: Italy ò tiẹ̀ lọ wá
2: Italy náà lọ.
3: I came to the ball.
2: I want to go to my room.
4: Ilu atorin to je tin gbese to tunrin le dodo.

0: Stay hydrated wherever you go with Seaway On The Go Table Water. Available in 75 and 150 cl. Always choose Seaway for every family.
1: Bẹ́ẹ̀ni bá tẹlẹ̀ fún ti gbótijù àmì títí àtúpalẹ̀ dé ẹ̀kan bọ̀ kí ẹ̀dọ̀ kí ìròyìn níbi tá ti mọ fọ́ngbà yẹn ga àwọn ìròyìn ilẹ̀ wa kálékàkó káàkiri àgbáyé gẹ́gẹ́ bó ti ń gbóná yorùkú lálá látinú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa bí ẹ̀kọ́ àjìmúlòrọ̀ níkànnì gbóhùnsáfẹ́fẹ́ diamond 88.7 FM ìlọrin àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tandí gidigba aago mẹ́jọ òwúrọ̀ ní gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ ẹtì Friday ni àtúpalẹ̀ ó mọ dé sí ti gbọ̀n yín bó bá wá di ọjọ́ Saturday tẹ̀mọ́ ọjọ́ ìsinmi Sunday aago mẹ́jọ òwúrọ̀ ni àtúpalẹ̀ ó mọ gbéra sọ níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ tì fún tẹ̀dọ̀ ohun tó ń lọ láwùjọ wa wọ́n ti mọ bá wa fojú sunukun wo àwọn kókókókókókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn àtúpalẹ̀ ọ̀bọ̀bálà bókè kókókó là bókúta bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹ bá gorí òrùlé ojú àtólé ojú àtokò àtúpalẹ̀ ọba ló la dé orí èjìgbàrá ilẹ̀kẹ̀ ní tàwọn ìjòyè.

0: Shunga. Lákọ̀ọ́kọ́ ná, ṣé kò sí ẹni system tó wà láyé tí a ní rí àwọn bad eggs níbẹ̀? Because tí ò bá sí tí ò bá sí original, a lè rí fake. And then the security system wa àbí security tó ti ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè for some times. Mo ti sọ pé ejò ní owó ní iná lọ́pọ̀lọpọ̀ nǹkan tí ó ń ṣẹlẹ̀. Ara rẹ̀ la sì ti rí lọ́nà kan àbí òmíràn báyìí. Ejò tó. Ní tó ń ṣẹlẹ̀ pẹ̀lú tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí pẹ̀lú àwọn ológun. I believe pé tó. Ẹni tó jẹ́ culprit lásìkò yìí tí wọ́n funra sí. Wọ́n bá ti fi ẹ̀rí ẹ̀ múlẹ̀. Ṣé o pé kóòtù àwọn ológun ó yàtọ̀ sí ti àwa tàjẹ́ sìvílíà? Wọ́n kóòtù màṣáì, wọ́n sì fi ìyàtọ̀ tó jẹ lábẹ́ òfin ológun tó bá ti rí. Ẹlẹ́ẹ̀kejì, o ní wípé eléyìí kó tún ràn wọ́n lọ́wọ́ láti fi ṣe ìwádìí sí lórí àwọn tó ń ṣe similar act in the Nigeria Army. Lórí àwọn tó ń ṣe similar act in the Nigeria Army láti mú wọn àti láti court martial wọn láti ṣe nǹkan tó yẹ kí wọ́n ṣe. Orílẹ̀-èdè ti jìyà jìnnà lórí nǹkan tó ṣẹlẹ̀ yìí lórí ọ̀rọ̀ insecurity. Ìgbésẹ̀ tó tọ́ lèmi náà rò pé àwọn ológun lásìkò wá gbé lórí ọ̀rọ̀ yìí. Kọ́má try ti jẹ́ kí wọ́n da aṣọ bò àbí kọ́ dọwọ́ bò kún expose gbogbo nǹkan tó wà against ẹ̀. Àbílẹ̀ pọ́lọ́hún fún wọn ṣe. Àdọ́wà ọmọ Nàìjíríà òun náà ni wípé kọ́lọ́hún ó ran àwọn arábí lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí kọ́lọ́hún tó àṣẹ wọn. Àbúrò fọwọ́ sọ pọ̀ pẹ̀lú àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ àtàwọn tó ń ṣe gangan gangan kọ́lọ́mọ tó àṣírí wọn. Ààrẹ ọmọ Nàìjíríà òun náà ni mo rí pé ó ń gbà lọ́wọ́ lọ́wọ́ ẹ̀. Mo dẹ̀ mọ̀ pé ọlọ́run sì tún máa tú àṣírí àwọn tó ń ṣe ìrànlọ́wọ́ fún àwọn agbésùnmọ̀mí. So view tèmi lórí ọ̀rọ̀ nìyẹn. Then secondly, proper diligence in my own view should continue láti àdírẹ́sì gbogbo àwọn tó yẹ pé government recruit fún a professional job. At the end of the day, nǹkan mìíràn wa lọ máa ṣe. So orú kan bẹ́yẹ, mo believe pé ó yẹ kí ìjọba kan tún wà more vigilant, more diligent about their staff. Even the so-called military and so, or some other uniform men, tó yẹ pé ó ń ṣe àgbọ́gbà fún àwọn arábí tí bóyá nípa aṣọ ni o, nípa oúnjẹ ni o, nípa ammunitions ni o, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So view tí mo ní lórí ọ̀rọ̀ ilé.
1: Barrister Paul Ajiroba, afẹ́kẹ́ ẹjọ́ lè ná mọ́ torí ohun tó bá jọra báyìí la fi wéra. Ààrẹ Bola Ahmed Tinubu wọn mú ìmúgbòòrò bá ẹkùn jẹkùn tó jẹ́ ti àwọn ọmọ ogun yẹn divisions wọn kúrò ní mẹ́jọ. Ààrẹ buwọ́ lù pé kíkiní ọ̀hún kó sọ́sọ́wọ́ iwájú wọn sọ di méjìlá. Bákan náà ni wọ́n tún tẹ̀síwájú láti buwọ́ lu gbígba àwọn òṣìṣẹ́ ọmọ ogun tí wọ́n lọ bí 128,000 ìyẹn 28,000 personnel ṣiṣẹ́. Ojúwò lẹ́yìn fi wo ìgbésẹ̀ tí ààrẹ gbé yìí.
0: Kódà ìgbésẹ̀ tó dáa ni. And a rọ àwọn ọ̀dọ́ wa, ọ̀dọ́ lèmi náà o, àwa ọ̀dọ́ ẹjẹ́ ń lo èdè yẹ. Orílẹ̀-èdè lórílẹ̀-èdè wa, níbòmí tá a sá lọ, kódà tá a bá lọ, à á padà wálé. Torí ń sin ọ̀pọ̀lọpọ̀ fẹ́ join any uniform men mọ́. Torí idea of insecurity and some other things. But nation yìí belongs to us and we have to defend it to the best of our ability. Now recruitment yìí about 28,000 is a very good and welcome development. Àti sọ́rí ipe àwọn tá a ní kẹ́kẹ́ bí elétò àwọn ọmọ ogun elétò ààbò lórílẹ̀-èdè wa ó kéré gan. Ẹnìkan ṣe analysis kan, we are counting of about 250 million population in Nigeria now. Ẹnìkan dẹ̀ ṣe analysis kan, only èèyàn 200

0: ìrajà tó. Ẹ̀bùn rẹ̀ ó ṣe gbé wọn. Half time sale. Láti ilé iṣẹ́ Amugo Global Network. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́. O lè pe 08120879930 tàbí 08120879931. Jimpo Ori. Àṣírí ẹwà fún gbogbo ènìyàn. Àlàyé àti àsọyé pọ̀ ń bẹ.
1: Irun ewu kì í ṣàbí ọjọ́ orí nìkan. Ó jẹ́ adé ògo fún ẹni tó rìn ní ọ̀nà òdodo. Ìdí nìyí tí Mora Anugba International Assembly of Mercy fi pe gbogbo wa síbi Media Praise Service 2026 edition wa o. Tí wọ́n pe àkòrí rẹ̀ ní Crown with Glory and Honor. Sunday 26th of July 2026. Dédé agogo mẹ́sàn-án péré lètò yóò gbéra sọ. Nínú Mora Anugba International Assembly of Mercy tí ó wà ní nọmba 34 Irede Community bí àdá. Off Alárùsọ̀gòrò, Gàkànbí, Ìlọrin, Kwara State. Ẹ kó ohun èlò orin yín wá láti wá yan ọba àwọn ọba. Media Praise ti Mora Anugba International. Àwọn olórí ẹ̀mí ọjọ́ náà rèé o. Ministry of Taiwo Ọ̀dọ̀fin. Ministry Oyewole Oreofe Oluwa. Tí gbogbo èèyàn mọ̀ sí Team Brothers of Mercy. Àwọn òjíṣẹ́ Ọlọ́run tí ó máa pàṣẹ ọ̀rọ̀ sí ayé onípòjìpò. Pastor Ayobami Ayodele, Associate Pastor, Ìlọrin, Kwara State. Pastor Adedeji Joshua, Associate Pastor, Okuku Osun State. Prophet Pokuola Ezekiel, Old Guest Minister. Bàbá wa Prophet Omodele James, Oyeyemi JP. Bàbá Mora Anugba ni olùgbàlejò àgbà. Mora Anugba International Media Praise Service 2026 edition yìí. Mo máa rí tèmi ṣe lórúkọ Jésù.
2: Ìwọ ni ọ̀rọ̀ Ọlọ́run.
3: Revival, revival, revival. Ìsọjí, ìsọjí, ìsọjí. Ìjọ Second Equa. Amilẹ̀ngbẹ́ ń pé gbogbo ènìyàn sí ibi ìsọjí ìdájọ́ ọdún pẹ̀lú Ọlọ́run. Media Revival with the Lord 2026. Àkọlé Olúwa dìde fún ìrànlọ́wọ́ wa. Lord, arise for our help. Psalm 44 verse 23-26. Date Thursday 23rd títí di Sunday 26 oṣù yìí. Ní dédé aago márùn-ún ìrọ̀lẹ́ lójoojúmọ́. Ní ọjọ́ ìsinmi Sunday, English section 8 AM, ìsin Yorùbá 10 AM, aago mẹ́wàá. Nínú ìjọ Second Equa, àwọn olórin ẹ̀mí ọjọ́ náà ni Second Equa Main Choir, Second Equa Women Choir, Soul Survivor Singers, Second Equa English Choir, Evangelist Emmanuel Ajariwi, Oníwàásù ọjọ́ náà, Preacher Reverend Dr. J.O. Agboluaje, Olùgbàlejò Àgbà, Reverend Dr. E. Ayébúlù. Má ṣe sọ orí ọ̀fẹ́ náà nù. Jésù ni Olúwa. Jesus is Lord.

0: so e ka bo pada lati e ka ipolowo oja wa abala lami eto lori atipale royin ibe na ni awa bayi e la anfani lati pe wole sori number yi 0913656952 lori WhatsApp line ile ise 1b 0913656864 on la fi menu e
1: lori WhatsApp number ni good morning omido and the pastor woni o da be bi are se buwolu dasile awon ojuko ajomo ogun afikun idasile ojuko ajomo ogun ati fun iranlowo Sunday Igboho iyan Sunday Igboho Security Network woni are ti se ise bibi ti eleyi ti orile Nigeria yo se ma tesi waju Olatunji Kayode ni won fi yan ranse
0: ada e seun fun iwoye ti yin
2: hello eko ojumo o
0: e seun o
2: baba oni koko ni lati godo fun ni o
0: e da siroyin
2: seri adupe lowo ijoba papa ijoba ipinle Kwara jori beyan ba wore bi joba bi pinle Kwara ba lohun gba lalejo ko gba nanu a ma adupe pe won gba ti sende igbowo yi ijoba won ni baje lagboro Olorun se wa ri emi o ba ro awon security to ku na kajo kunra won kikini ko le je aseyori ilu Ilorin Olorun mo ni jodaru
0: ami Olorun
2: e dakun mo wa fe beyin lebe kan eyin oniroyin to renu yin kaluju awa ta npe yi lo e dakun ba ni ke ba ro Sunday bo teyan nla nla pa wonu ilu yo koko lo ki eyan nla nla na ki leyan nla nla na yo koko lo le oba wa ilu Ilorin na yo ki emi awa gbogbo nkan fe se won obo tun wa sadura fun wa nkan fe se won o wa ri se layo atalafia akiyesi ni mo pe yin so e dakun e ba wa sise to arin o
0: awon na n gbo yin e be ti so un na awon na n gbo yin
1: no WhatsApp won ni e ka oro ile agbara n bi won ni honorable Isola Sapati awon fe dalaba pe ki won fi owo kun owo awon osise omo ogun lati le fi dekun iru awon igbese jijeni lese won yi won ni there should be military professionalism eleyi si possible lati pase sise eto idanileko asetunse retraining training and retraining fun awon osise omo ogun
0: oda e seun fun iwoye ti yin na
3: hello
0: eh ore beti etumo 0913655692
1: one e ka ro amiable presenters one lori abewo Sunday Igboho si Kwara lati wa gbon igbo ipinle Kwara yebe ku lowo awon iko agbe sumo mi je ise takuntakun eleyi ti o tona but we need a candidate support yo nilo iranlowo ijoba ati awon iko vigilante ko Olorun ki oran lowo ki o mi le de Nigeria lowo engineer Abdulkim Akewukewe lati agbaji
0: oda e seun fun iwoye ti yin na e tun kini ohun e ma jori bo mo yin lowo 0913655692 e ja to lowo wo o ko le ma mu yes ni ko ma ba mo fori gbagana e lowo tani tun be nbe
4: e lo ola
0: e ko ojumo o
4: ojumo re fun yin ati ya mi omo ya mi to an be ni
0: o ami olo
4: e ni ti we ni ti so e ni mo nira lagbara olohun
0: a se edumare
4: o ba le aye gbogbo ata tin datina ni damu o
0: ami olo
4: ati gbogbo kan ta ni ti to dati lagbara olohun
0: ami o
4: a to le se na en tabi ami fun ni pe ka mo le o
0: a se
4: se le Sunday Igboho ibi fe ro governor Abraham
0: na e ti daruko yin mo
4: so ya supa lata lori ni
0: eni so le mo
4: se oko mi se ri olohun ko sanu wa ni a wa ro awon Kwara na asan ba tele kan jo nitori to Olorun kan jo nitori to Olorun a be won ni o abijo tan wa ti won lo tenikan kan omo kan kan so popo pelu baba yi tori gbogbo ti sele ke pe olori wo ni o wa omo iya mi nbe o so be ki kan mo da ri lori o awon eyan na ni o bo to ba tin ba teyan je ran ti ola o Olorun ba yo gba leke mi ti ba kan jo yan wo pelu Sunday Igboho elekeji awon soja tin ko bon fa awon kini ti enikan to so ko Olorun ni jo so tan ba ko dile mefa meje palace won be yo jade sita so ba la won pa won yo jade ame I see ti wada mo omo ya mi ni pe kan mefa ni gbogbo atoto ato ko de bi de mi aberu Olorun ko ti be ko ti dajo ro ti dajo ro ba wa ni o ko ba ndi tele kini jamless ko ma da famless na omo ola won pa ji won pa ra won so ala fun alamless I see dajo ro gan pa wahala awon gba baba ti wa fo bi le pe nsan ba mu ko mo pa Nigeria Kwara
0: ni damo de ni damo lagba olo kekile mo lo e ni o ra e seun iya sukura fun iwoye ti yin na e seun fun iwoye ti yin
1: 0913656952 ni ajo opote fi ba wada san
0: e lo e e tumo e ba gbagbe pe e le gba ori WhatsApp line le ise wa ke fi atijise so wo si wa nbe 0913656864 hello e ko ojumo o ẹṣin wo ti mu yẹsi.
3: Àrùkọ mi ni Abdel Fattah Patek ọmọ Ìbágun láti gẹrẹ o.
0: Ẹ dásí ròyìn.
3: Àkọ́kọ́ náà àkọ́kọ́ kí ààrẹ wa pẹ̀lú iléeṣẹ́ ìdásílẹ̀ àwọn ojúkọ àwọn ológun tí wọ́n tún fi kún nínú mẹ́jọ wọn sọ di méjìlá. Ọlọ́run bá fa fún wọn lọ́wọ́ lágbára Ọlọ́run.
0: Àmì ò.
3: Nígbà bá ti sásìkò àsìkò náà ni ẹ̀ ń sin nǹkan. So àìsàn wa rọ gbogbo àwọn atajọ́jọ́ egun wa le pẹ̀lú ìdásílẹ̀ àmì àwọn ọmọ ológun tálàwọn fẹ́ gbà sí ẹ̀dàkùn ògbó anijájọjà fún lu yìí. A ti rọ ìjọba ìpínlẹ̀ Kwara náà kan bá wa gbà án tọwọ́ tẹsẹ̀. Àmọ́pọ̀ tọ́wà ń bẹ̀ ní ọkàn fẹ́ẹ́ ká mú jáde ní sí ni nínú ọ̀rọ̀ tí sísè tó ìrádìgbò sọ tó ní pé ní àwọn gbogbo àwọn táwọn gba tí wọ́n gbèlú ọmọ ìlú ni wọ́n wò ojoojú ọ̀rọ̀ ni. Ẹ ló sì wá ibi tó wá lóhùn pé wá mójútó Kwara South ni Kwara North náà nǹkan ṣe wá ń bẹ̀ kọ́dáhùn tó rọ̀ kọ́ba àmójútó gbogbo bẹ̀ àmọ́ mi sé kìkan tó wá sí lánàá lọ́dọ̀ sí ni pẹ̀lú ojú tẹ́mi fi wò ó ọba àlú ìlọrin lórí gbogbo lọ́balọ́ba tá a ní nípínlẹ̀ Kwara bóòlù tí ń bọ̀ wá láti ibẹ̀ yẹn ìlọrin ni ó gbà kọjá ìlọrin ló gbúdọ̀ kókó lọ́lẹ̀ jẹ́ ọba àlú ìlọrin kò wá sí ọba wa ó ti wá jáde fóònù wa ó ti kú díẹ̀ káàtó a sì rọ́ kó sàtúnṣe o.
0: Ada ẹ ṣeun.
1: Ǹjẹ́ ìròyìn ti ẹ̀ gbé bóyá lọ kọ́ bàbí ò lọ kí ọba?
0: Ẹ̀hún náà ni
1: ẹ
0: mọ̀ jà sáré
1: conclude. Torí ìròyìn òfin yé wa bóyá ó lọ.
0: Torí àmọ̀ ìròyìn òfin léde bẹ́ẹ̀.
1: So ẹ dákun. A lè mú wá bí àmọ̀ràn.
0: Ẹja mu ó lè jẹ́ ìmọ̀ràn tàbí ìwòye.
1: Tàbí ìwòye.
0: Torí ìròyìn òfin léde bóyá ó lọ.
1: Àbí kò lọ.
0: Àbí ò lọ.
1: Hello.
5: Láàfíà fún yín.
0: Àláàfíà fẹ́yìn náà sà.
5: Gọbí dájọ́ rìn.
0: Ẹ ṣeun
5: o. Ó ń ṣe mí, ó ń gbà mí. Ọlọ́wọ́ yan ẹwà àwọn sójà ó pẹ́ tí wọ́n ti ń sọ. Mo ní àárín wọ́n ti wà Boros. Àtijọ́ tó wá pa sójà kọ. Wọ́n lọbẹ̀ wọ́n lẹ́wọ̀ ẹ̀ ní. Ìsì wá pa jẹ́nẹ́rà. Mo ní ṣé rí pa ìṣítú sí ni. Sójà pẹ́ tí wọ́n ti sọ. Sójà wọ́n ta aṣọ. Wọ́n ta ohun ìjà. Níbi tẹ́ ti gbowó tẹ́ ìbòpò tí yorùbá ti kú ẹ̀mí lọ ẹ̀mẹ́ka dalẹ̀ sódìgbò tó dé ọmọ nàìjíríà ni ibi tó bá fara sí gbogbo wa fara sí nǹkan tó bá jó bá mú náà ni ẹ ti pè pẹ̀lú ẹ̀ ká sógbò pẹ̀lú ẹ̀ bó bá ti ń ṣe ti bí wọ́n ti tọ̀hún náà bá rọ̀ wá á rọ gbogbo èèyàn tó má ẹ jẹ́ ká sógbò pẹ̀lú ẹ̀ sójà. Mo pè yín, mo bẹ̀ yín, ẹ má ta ọjà mọ́ fún wọn, ẹ má kọjọ sójà fún wọn mọ́, ẹ má dalẹ̀. Godwin adájọ́ rìn.
0: Ọ̀rẹ́ ẹ ṣeun bàbá Godwin fún ìwòye tìyín náà. Àdúgbò ẹ.
1: Ọ̀dà wọn ni ẹ káàárọ̀ Omidan Ọláyinka pásítọ̀ àti lọ́ọ̀yà Paul Ajiroba. Wọ́n ní sójà tí wọ́n ló sá lọ tí mọ̀ pé àṣírí ti tú. Wọ́n sì ti gẹ́ẹ̀tì òun ló fi sá lọ. Ọlọ́run máa ràn wọ́n lọ́wọ́ láti rí ẹni yẹn gbámú ṣẹ́gun Joseph láti Taiwo Road.
0: Ọ̀rẹ́ Omidan Jamo lọ fún tààrọ̀ ilẹ̀ ti mọ́.
1: Alára pé sáré wọlé. Alára pé láti ọ̀fà garaajì lọ́yìn kí ló dé tí.
0: Tẹ́ni ẹ̀ tán ló sáré wọlé náà rí.
1: Kí ló dé tí.
0: Tí wọ́n ti sáré padà jáde.
1: Ọ̀rọ̀ tẹ́ sọ yìí ó fẹ́ dàbí ìgbà tí a fẹ́ máa tako èrònú ẹlòmíì.
0: Ọ̀rọ̀ wo
1: ni má jẹ́ alọ́bẹ̀.
0: Èèyàn jẹ́ aṣàfọ̀ mọ́ ẹ̀ka tó kù lórí atẹ́gùn.
1: Ẹnìkan tó pè wọlé ni wọ́n ń gbìyànjú àti tako ohun tí ó
0: sọ. Ẹ má tako ìwòye ẹnikẹ́ni. Ẹ má tako ìwòye ẹnikẹ́ni. Tọ́ ọ̀dà ọgbọ́n pàtàkì lọ́wọ́ Baláwùràbí tí ó tún bá wa ṣètò tààrọ̀ tòní fún Atúríkẹ̀lẹ̀ ńbẹ tó ogun bàámọ̀ tó jẹ́ Olódùmọ̀rì Adúpẹ́ wò. Bẹ́ẹ̀ là ń dúpẹ́ pàtàkì lọ́wọ́ Lámì a ń dúpẹ́ pàtàkì lọ́wọ́ lámì ìtọ́wọ́ ọjà ìbáristọ́ paul ajiroba láìpẹ́ láìjìnà bàbá ti ń darúkọ paul ajiroba a máa fi ẹ́ sí ẹ̀ nìkan bó bá di aago mẹ́wàá láàárọ̀ ní ẹ̀láǹfààní láti pàdé Omidan tí ń da gbinigbini lórí ọ̀dàn
1: ìjọ
0: èmi ò mọ̀ máa jó yẹn mọ́ ṣèbí microphone wà lọ́dọ̀ ẹ̀
1: yẹ́sẹ̀
0: ní ọ̀gbọ́ ẹ pàdé Omidan lago mẹ́wàá lórí ètò ìtàkùn ní ẹ bá wa dá sí lago méjì ọ̀sán àjọmọ mú nǹkan lẹ̀ lórí ètò ìtàkùn ní gbẹdú extra ẹ máa gbà wípé ìwòye lámì ètò wa tó fi mọ́ ti ẹ̀yìn tẹ láǹfààní láti dá sètò láàárọ̀ tòní ó yàtọ̀ gédéńgbé sí ìwòye ti àwa tọkùn méjèèjì àti ti ìkànnì diamond 8.7 fm yóò dá fún wa tí a ò níta wọn níta tí ò dá sí wa ń gbá ìsinmi ikú ò ní pa láàánú wa
1: àti àwa tí wọn yóò ṣàánú fún
0: ìpínlẹ̀ Kwara ò ní bàjẹ́ orílẹ̀-èdè Nàìjíríà yóò tẹ̀síwájú Ọláríwájú Oyewole ló kọ́
1: tẹ̀lé. Omidan Ọláyinka Ajani Ajibade lèmi ǹjẹ́ mo fẹ́ pọ́ìntì yẹn àràárọ̀ ni.
0: Ọkà ìlà ẹ̀ bẹ̀rù kàbí àbí mọ̀nàmí
1: méjèèjì
0: ẹ̀já wọn lọ.

bí ẹ ti wá ń wò wọ́n tẹ̀ ń wo àwọn ìṣe wọn yìí àwọn náà wọ́n máa wá wò yín wọ́n máa wò ìṣe yín tẹ bá wá wò ó pé mí ni mo bí kò lè jẹ́ kinní kan yes ma yes sir ẹ ń tẹ́ bẹ́ẹ̀d ọjọ́ alẹ́ yín ni o ẹ ń tẹ́ bẹ́ẹ̀d ọjọ́ alẹ́ yín mo wo sinimá kan láìpẹ́ yìí kí n tó tẹ̀síwájú mi ní dákọ àkọlé sinimá yìí ṣùgbọ́n àwọn tó bá ti wò ó pẹ̀lú àlàyé yìí wọn àmọ̀ sinimá tí mò ń sọ abiyamọ lóye arábìnrin yìí ó wá tó àwọn ọmọ tán nígbà tó wọn táwọn ọmọ ti yàn tán ti yanjú àwọn ọmọ wa ni irọ́ o ẹni tí ò mọ bí àwọn ṣe ń gbé ìgbé ayé òun ni àwọn fẹ́ lọ bá tí ò rí nípa ìgbé ayé àwọn tí ò bìkítà bí wọ́n ṣe jẹ bí wọ́n ṣe mu bí wọ́n ṣe dàgbà òun ni àwọn fẹ́ ṣe kíni àwọn fẹ́ lọ bá nígbà tí mo wo fíìmù yẹn ọ̀pọ̀lọpọ̀ ń gbà bí ẹni gbagbá ọtí ó yẹ ká ṣe gbá fáwọn ọmọ ó yẹ bó èmi wò lójú ọ̀tọ̀ wípé growing up of those children ṣé wọ́n kọ́ wọn ní empathy mo ti ṣètò ìkọrí lórí ètò yìí táwọn bàbá mi kan pè wọlé pé kò sí abiyamọ tí kìí ṣiṣẹ́ lórí ọmọ pé a lè sọ pé somebody is a perfect mother tẹ bá rántí pé ẹ̀yin bàbá mi pè wọlé ńgbà náà pé perfect mother ò sí àwọn kan ni wọ́n wà ẹ má wá jẹ́ sọ̀rọ̀ nípa perfect mother or not ṣùgbọ́n èmi rò pé yẹ ká kọ́kọ́ gbìyànjú lè má fẹ́ sọ báyìí nígbà tí mo fíìmù yẹn mú ní empathy sọnù nínú upbringing àwọn ọmọ yìí àánú sọnù nínú upbringing wọn appreciation kéèyàn mọ rírì oore ó sọnù nínú upbringing wọn ọmọ tó bá máa yọ̀dájú ó yọ̀dájú ṣùgbọ́n kò gbọ́dọ̀ jẹ́ kéèyàn bímọ mẹ́rin káwọn mẹ́rin sì sùn kọkọrí síbì kan náà kéèyàn bímọ mẹ́ta kán sùn kọkọrí síbì kan náà téèyàn bá kọ́ wọn ní ẹ̀kọ́ ikọ́ tiẹ̀ sì lè mú ẹ̀kọ́ yẹn káwọn tó kù but táwọn mẹ́rin yìí bá sùn àárẹ̀ pé nǹkan kan ti sọnù I'm not saying I'm perfect but àkíyèsí ni gbogbo eléyìí tá a fi ń pè ra wá sí now kí ni mo fẹ́ fààyọ kí n padà síbi tí mò ń bọ̀ àsìkò holiday yìí ṣe rí empathy tẹ fẹ́ kó àwọn ọmọ àánú tẹ fẹ́ kọ́ wọn yẹn ẹ̀yin lẹ máa kọ́kọ́ bẹ̀rẹ̀ tí nǹkan bá ṣe èèyàn kan nínú ilé as a mother báwo lẹ ṣe yẹn attend sẹ́ni yẹn sorry ṣé kò máa dùn ẹ́ lápá báyìí ṣó ń dùn ẹ́ bí báyìí ẹ wá ń tẹ̀ wò báwo ló ṣe ń feel báwo ló ṣe ní kí ẹ̀ tẹ́ ẹ̀ ń ṣe fún ọmọ yẹn ẹ ò kí ẹ̀ fún ẹ ń kọ́ ní empathy ni tẹ́yìn náà bá wá sọ pé yé òun ń dùn mí ẹ rí i pé ọmọ yẹn máa wá bá yín mọ́mì ṣé ìgbà ló ń dùn yín ṣápá bí ni mọ́mì ẹ pẹ̀lẹ́ torí pé yìí náà ti ṣe fún rí ó ti rí bí wọ́n ṣe ń ṣe é ṣé ẹ fọkàn bá mi lọ àmọ́ ẹ̀ẹ́n empathy ọmọ ní ọrùn ń dùn mí ó ti sùn lárùn nìyẹn wọ́ ó máa lọ rán máa lọ tí nǹkan bá ń ṣe ẹ̀yin náà ó lè má jẹ́ ìsìn ó lè dọ́jú alẹ́ ọmọ yìí ń wá wò pé ó máa lọ jẹ́ bí kinní tó kàn mọ́mì kan ní kinní ń dùn àwọn ni yóò lọ you understand we are just like a role model to these children ìgbìyànjú náà là ń ṣe ṣùgbọ́n ṣáà ń gbìyànjú rárá àti rárá now àwọn ọmọ yìí lásìkò lédè yìí wọ́n máa wo bí a ṣe ń bá ọkọ wa sọ̀rọ̀ wọ́n máa wo bí a ṣe ń bá ìyàwó wa sọ̀rọ̀ ẹ̀yin oníkanra nínú ilé ìyá alágbájá ṣé tiẹ̀ di pé mò ń pè é látàárọ̀ ni ẹ lọ lójú àwọn ọmọ ilẹ̀ ti ṣèyẹn báyìí o ẹ ti ń kọ́ wọn how to talk to their wife in future indirectly or directly dádì wa a lè ń pè látàárọ̀ ẹ̀dẹ̀dẹ̀ wa náà kí ló wá dé tó ẹ ti ń bá àwọn àlẹ́ yín sọ̀rọ̀ lójú àwọn ọmọ ni o you are teaching them what you want them to know wọ́n máa wo bí a ṣe ń yanjú àríyànjiyàn how we settle this dispute between ourselves bá a ṣe ń yanjú àríyànjiyàn orí ọ̀pẹ orí tiẹ̀ náà ọ̀pẹ orí ẹ̀ lójú àwọn ọmọ gbogbo ẹ̀ ni wọ́n kọ́ is this how we settle matters because wọ́n believe pé ẹ mọ̀ ju àwọn lọ you are the role model wọ́n ti believe pé ohun tẹ́ ẹ̀ ń ṣe yẹn ló right so tán bá dé school náà tán bá ní disagreement pẹ̀lú colleague wọn náà gbàgbó sí ni o because they have learned it from home
But that's a quality yi won ma ri bi a se nso ejo e se e ma binu please thank you I'm sorry they will learn it from us that odo wa ki se tisha bi a se nso ejo ma boya ni asiko bi ta mu won lo ta ti mu won lo ta won mo lo ta tin taja it happens between you and your customer awon mama wo e ma binu ma ko de wa ri be o e jo ba mi ra kini ma o de da o mummy e ma all those things awon little things that matters they learn it from us elomi ma fi omo si di gbalasiko ta wa yi yo tu ma sabo si pelu eni to wa legbe shop e pe loju omo loju awon omo te ko si di gba e rele e bo se nlo o nye ye ile okan ile nlo un o e tin ka won mo yin bi won se ma se ke adugbo nu a mebo yo su ti ete tabi ke mu phone ke wa n shop loju omo te ma se shh te ba sorry mo fe mi call e gboro sorry shh ya e tin e n train awon mo o gbo n ta gigi ni won awon mo wa mo seju yin le ko gbe call ni ah daddy wa bi mo se n ba yin soro yi olohun mo gbo mo so ni mo ti de bayi esimo bi e wa o e mo pe e ku e loju kan bi te wa o tabi ke ma so fe lomi n pe e si shop ha e wo wo pe mi ni general awon eyan mi ko bi mo mo ti wa n general e si wa n shop o e si ko ti ko to wa ile ribu ma ti wa ma da mi lamu shop na e ni lati pass message kokon mommy yes yes ma yes ma e ma pass any message e ti crush e ti ka omo yen ni se e yo ki mo se du ba nlo njo to ba ma wa pa fun yin ta ma wa pa ro yen fun yin e wa bere ni bo lo ti ko ro awon mo ko ni le so ni pe mommy eyin le lead mo follow ni won ni le so ai mo ye ro loju awon mo iro to to suna ko le fe pe e kare eyin le mo to to suna won ma wa wo won tun ma wa ko bi a se n bowo fun ra eni ba se n bowo fun ra wa o ma ko your relationship with your neighbors your relationship with your staff and the likes ah Mrs. Adegunwa e ka re ma se wa to ke won kan wa amamo mo lo bi ise ko si bi a fe ko won si ibi ise wa na si gba wa won gba wa gba bukata wa e ba se wa nse nbe won ma wa tu ko won ma ko indirectly or directly e pe mo fun meji si ah mommy e se wa pa ma bawo ni night yin she sleep well tawon na ba day school won be lowo awon mo won awon colleague awon mo ore won how was your night dupe how was your night because won ti call their attitude will be e ma wa a little bit change tawon ko wole school either you know it or not your change die changes yan wa wa lori won te fi alude te fi ko won won ma tun ko bi won se nso to how to be honest they are going to learn it from us gbogbo ohun ta n sọ lásìkò yìí lójú wọn ìtójẹ́rọ̀ ìtójú òótọ́ wọn máa fíltà ẹ̀ wọ́n máa mọ̀ wọ́n wà kọ́ bí a ti ń sòótọ́ fẹ̀yìn tẹ̀ bá ń tẹ̀wẹ́ pé no you are always you know doing what is right and that is why nígbà míì wà wọ́n máa ń sọ pé èèyàn kan wà á àwọn eléyìí wọn gbádùn á tó bímọ tán báyìí ó calm down ni tó yẹ mari ó kí ló kó dìdí calm down my mother mọ́mì mi kó dìdí calm down o wo pe gbogbo were ti mo se ngba mo single mo ma ti lawon omo yin gbadọ fi mo lo se ke ni e mo to ma so pe mi o gbadọ fi lomo lowo omo ton se they are the wisest gbogbo n ta ba ti n se lati ko ton single won ya ri well bole pe un temi se gbadọ fi won wa yi wa pade wa ma ni ah asilagbada le change bayi ko se pe ohun ko change gbasgbo si se wa nu eleda e amo wo pe ah eh ko se fi lomo lo yi ko ti ma n pa un yin gbadọ pa mo eh kini kan ti yin gbadọ se mo baba ti n wole loru omo yin na e ma worry eyan ma n graduate njo kan o wa awa shocking e go shock you nigba to ba yo the time kan to ba ti de eja gbigbe ton se ka mo se mo pe time yi won le wole loru se mo why tori pe won mo pe te baba won wa ku mo ati kondo e da batani za won lara amo won ko kale pe ko si n temi na ba ti wa independent ko si n to buru nbe na akan mi na le ma rin lori na so they are waiting for that day ti won ma wa independent time yen eyin o wa ni mo pe won ti call for the past years
o se ni igboya ti execute e ni won se ma wa execute arinrin oru yen and that is what I'm saying that this time in this holiday what they are going to be learning to ma poju lato we mi ati yin ni ki la fe ko won o e je abira wa

0: 88.7 FM.
1: Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi yín sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
2: Ìkànnì tó jálejako tó tàn kárí ayé.
3: Gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń ààbùn.
4: Àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì. Ìgbà tí gbangba tó wà jẹ́ gùn gedere.
2: Ayọ̀ àti ìdùnnú yín lọ́jọ́.

0: ǹjẹ́ kogó kogó báyìí làgbóhun àgógó dùgbẹ̀dùgbẹ̀ báyìí lohun takìrìgbé ń dún ojúmọ̀ onímọ̀ kọ́mọ orogùn mọ́rọ̀kọ ojúmọ̀ onímọ̀ kàtẹ́lẹsẹ̀ ẹ̀ mọ́tẹ́nà kànga báyìí lè rí yẹn tiẹ̀ irin abitẹ̀lẹ̀ fàwọ̀ ọgọ́rùn-ún ọdún lónìí òkúta àná ni ọmọ jẹ́ ẹgbẹ̀rún ọdún lónìí kan òkúta àná ni ọmọ jẹ́ ohun ẹlẹ́mbẹ̀hún ṣe dáadáa làbá yín ọ̀dẹ̀ òdá bí ọkọ̀ yín kọ́ aya yín kọ́ àwọn ọmọ yín kọ́ ọlọ́wọ́ ọmọ yín o nǹkan ò ní ṣe wá àwa náà mọ̀ gbé ohun tó dáa ṣe o àwọn àgbábọ̀ wọn nígbà ní ìgbà ọlọ́run ni bàtà fi ń dún àìlásọ ọlọ́run pàkà tẹ́ ẹ rí òun gbémi ti máa ń fọ́n rere rẹ̀ ó tó wọn àpérò fọmi rin wò ọ̀nà àbáyọ àkànṣe ètò yìí ti ẹgbẹ́ òṣèlú pdp ẹkùn ti ìpínlẹ̀ kwara èyí tí wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀ òun náà ló ń bá fífẹ́ sọ̀rẹ́ ní ìkànnì alálùbáríkàtà wa yìí diamond ti point seven fm nílé ìlọrin ẹ fàpèrè tẹ gẹrẹgẹrẹ báyìí ni àgbẹ̀ wọ́tọ̀kọ́ rẹ̀ lẹ́yìn. láàárọ̀ tòní ibi tá à ń lọ lórí ètò tá a pè ní ọ̀nà àbáyọ ẹ mọ́ gbàgbé pé àtàwa àti yín lájọ mọ́ ń ṣètò yìí ẹgbẹ́ òṣèlú pdp nípínlẹ̀ kwara tí wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí àgbẹ̀ ètò yìí kalẹ̀ láti yọ sùtì ètè tàbí bu ẹnu àtẹ́ lu ẹnikẹ́ni ṣùgbọ́n a ṣe àgbékalẹ̀ ètò yìí láti ṣe àfọ̀mọ́ káwọn aráàlú lè ní àgbọ́yé ọ̀rọ̀ lórí àwọn kókókókókókó léyìí tó bá ń jàràn rìn nílẹ̀ láàárọ̀ tòní àlejò wa ti wà ń kalẹ̀ tí a jọ mọ fọ̀rọ̀ jómi túrú ọ̀rọ̀ lórí ètò fún tààrọ̀ yìí o bí àkókò bá tó a ó láǹfààní láti ṣojú òpó lẹ́fẹ̀yàrá alé láti dá sí ẹ mọ́ wàá gbàgbé pé ìwòye àlejò wa ti mọ́ ti ẹ̀yàrá alé tẹ bá láǹfààní láti pè wọlé dá sí tò ó yàtọ̀ gédéńgbé sí ìwòye tí a tọ́kún ètò yìí bẹ́ẹ̀ ló yàtọ̀ sí ìwòye ti kàn ní diamond ti point seven fm nílé ìlọrin ẹ jẹ́ máa bọ̀ tààràtà wá sọ́dọ̀ àlejò mi láàárọ̀ tòní àwọn èèyàn ti ń retí pé ta tún ni àlejò tá a sì sọ lójú eegun rẹ̀ fún tààrọ̀ yìí àwọn náà ni comrade muftau aromaradu àwọn ni mò ń gbà lálejò lórí ètò láàárọ̀ tòní comrade ẹ bá mi sálámọ̀ sí gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà pé wọ́n tún kò dédé àsìkò yìí.
1: àtọkùn àkú ojúmọ́.
0: ẹ ṣeun sá.
1: ọlọ́run ọba ò ní pàlákà yín.
0: amina yàlla.
1: mo kí gbogbo ara lé. Ẹkú ìtẹ̀lé wa ẹkú ìfẹ́ wa ẹkú ìfẹ́ ẹgbẹ́ pdp láti bí ọdún méje ti ń lọ mẹ́jọ
0: ẹ
1: sì ń dúró pé àwa náà lè fẹ́ máa gbọ́ a tún ti délé ní àròyìn kí ẹ dákun kí ẹ fi àpèrè tẹ́ di ta sì nígbàgbọ́ wípé lónìí bákan náà ẹ tún gbádùn adé kankandan
0: kọ́ni
1: muftau aromaradu
0: òun
1: ni orúkọ mi.
0: ẹ ṣe ohun inú wa dùn ayọ̀ wa kún pé ẹ tún láǹfààní láti darapọ̀ mọ́ wa lórí ètò láàárọ̀ tòní bá ti wá ṣeré adébíṣẹ́ mọ́ṣẹ́ àwọn àgbábọ̀ wọn ní àgbà ọ̀lẹ́ là ń perú èèyàn bẹ́ẹ̀ bá bá ń sọ̀rọ̀ nípa ìṣèjọba ẹ mọ̀ wípé ìṣèjọba bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kùkú àwọn kan ó sọ wípé ẹsẹ̀ kùkú ọ̀hún gan ló fẹ́ẹ̀ jẹ́ agbọn ìjọba tó súnmọ́ aráàlú jùlọ gbọ̀ngbọ̀ngbọ̀n tá a mọ̀ sí grassroots level ẹ wá jẹ́ àwò báyìí ẹgbẹ́ òṣèlú pdp ọ̀nà àbáyọ la pètò yìí kí ni àwọn àgbékalẹ̀ ojú wo lẹ́yìn fi wò ó bó lẹ́yìn ṣe lérò pé ó ṣe yẹ kí ìṣèjọba lẹ́sẹ̀ kòkó bó lẹ́yìn ṣe lérò pé ó ṣe yẹ kó rí ẹ já ti bẹ̀mú láàárọ̀ tòní kó tó di pé a mọ̀ tari àwọn ìbéèrè tó kù sí yín lọ́kọ̀ kejì.
1: àwùjọ bí láàṣẹ mi náà ṣe ìtọ́nà rojin bísí láì ra àmàlẹ rohim àbí iná stan robert sidney ilma mo kí atọ́kùn ní ẹ̀ka sí
0: i
1: ọlọ́run ò ní jẹ́ kí ó bàjẹ́ fún yín ibi tí ẹ gbà wọlé ibi tó dáa púpọ̀ ni torí pé n tó bá ti ní ṣe pẹ̀lú ẹsẹ̀ kúkú òun ni tó bára àlú jù gbogbo akọ́lá rí state war gbogbo akọ́lá rí national war àbí ká pè ní federal àmọ́ tí bá ti ń jẹ́ local government bẹ́yẹn bá tún wá kọ̀ tí ó bá tún wá rí bẹ́ẹ̀ wọ̀ nǹkan ti ṣe aráàlú n tẹ́ ń bi mí nísìnyí mi gbe si awon mo pe o fe wo mo why in form of comparison
0: okay
1: pe kini assessment ti ari ni ijoba ibile lati gba ti ijoba ti wa nbe emi o wa gbe in compare pelu ijoba ti titana
0: o ya eni sunle
1: nti a wa gbe lowo ohun niyan
0: okay
1: asi gbodo salaye ki ara ile ko ye won yeke yeke
0: okay
1: tori pe kini ni orile ti a wa yi e ri pa ni ofin ta nlo and the constitution ti o fi aye gba origun ijoba ipele meta origun ijoba akoko oni federal
0: origun ijoba
1: apapo nu origun ijoba ekeji oni ti state topa gbugbu apapo ninu ilu
0: okay
1: origun keta oni ti local government ti a mo si ti ijoba ti ese
0: ese kuku ijoba ibile
1: now ise ti ti federal nse ti oto
0: okay
1: ti ti state nse oto
0: okay
1: ti local nse oto te ba wo kan me ta ye pe residual value only o wa in ni local government gboro wa in charge pelu kini tun ba residual value ni pe awon ti won gbe inu agbegbe ijoba ibile yi iru kini pada si odo won se won se ojuse won fun joba te ba nse kilo yo ko ba pa sodo won se n pada
0: gege bi anfani
1: gege bi anfani ti ba wa n pada e ri ta ilu omo yin joba yen ti o ba pada e ri pa ilu omo so omo taku omo so ku oro siru joba be ohun le mi o fi pada siru pe ki la ba kuro lana to fi di pa bara wa nbi ta ti bara wa le ni ta ba wo ana lawon joba abile ko si nkankan ti opolopo awon tan wa nbe le ni so fun ara ile a salaye ti o yara ile ni fa because asiko ta wa asiko ka se ile ti ni wa si ni fada kirifa ina de krotan faul mu'minin ko si nkankan bi kankan mo le bi ka se ran ti fun wa ni ana gba ta won kan wa nbe lana ka so pe gba ta wa nbe amo bi local government same function amo bi se nwa dede ye pe te keke tin wa amaru nkan ta won local government wa fin se ka tun gba ka tun fi gba legbe ka fi transparency ka fi gba legbe to di pe kini won je ka won yan mo kini sele baba wa de a local government to ko odidi secretariat ni Kwara state wa yi ti o siru re ni Nigeria nigba na lohun Alhaji Toyin Sanusi ni Ilorin West local government oja ni secretariat Ilorin West wa ngba na secretariat ta won to wa nbe loni wa join ni wara ewo multi million naira ta fi ko tan si je ko ye omo ijoba abile iwo orun Ilorin West local government pe ntawon se ni leyin be ara local government tan sponsor awon omo fun affiliation tan lo si affiliation college tan lo ko bi won se wa balu se mo pe ohun je aye ara eniyan
0: analysis n soro bayi o
1: em so ba na niyan won ton se be ton lo ko omo omo lo ton tin ko balu tan si se ti won ti fin se erinje leni Arori si scholarship lori si risi university federal polytechnic college of education ta won local government and not sponsor awon eyan ko wa di ise se kuku lowo e di chairman to da ona Alhaji Sola Gberu o da ona ti e se many ti e se meji ti e se meta to en sanusi da ona asphalt lane la n soro bayi ti e se pe ka mo grade ti e se interlocking
0: Comrade ori Ategun la wa o
1: baba eri wa fun ko ta nso yi ni
0: eni so nle
1: ta mo kwasu ko ta wa yi asasa money security ni awa wa ma o le dake ibi ta mi dake ni wi pe a gbon si awe leti dede nta ba so te ba ro ko ke gbe wa lo ile ejo dede ta ba so ba ro ko ke gbe wa lo so ko kura abi man da la e sa so ta yi ogbon ti gbogbo ojo ri so idi ni e ta fe nsoro pelu eri eri wa bi gbogbo ta nso yi
0: eni so nle
1: so ara o local government ti won da ona ara local government to si opolopo ohun ri biribiribiribi lana amale ni kidokidakidakida mo la jasi awon ti olohun jo olo ni mo nta fura teni warawara ni ari ninu council chairman leni to wa lara to christmas processing ta local government fi don we operate lana Femi Yusuf chairman for local government
0: o wi yin lati da ko
1: ni mo mama ni
0: baba wa ti da ko ni ise o tumo si pe ni eri
1: fo eri wa gbangba
0: o ya eni so nle
1: Femi Yusuf lana o wa lara won pe kotokoto ngba na o wa lara nti o lead ogun ti won mo wo edo ka kiri ati pe kan fi sasi previous government ti won ba ijoba loruko je atari pe kini eh fi ijoba local government eh fi won lorun le eh fi ijoba kini kan eh fi lorun le eh se yi eh se gba eh sawo ni set bayi iye to nse ni set bayi iye to nse ni kini ti set wa se ri se wa mo pe bi alabosi ba ti po lori eyan re o se se kalabosi yan je lo
0: kile yin
1: to idunu ti won fi raye je lo ngba ti won je lo ni je olohun ama wa nso fun won pe ah ni dake ti yomo kwaro fi mo pe ibi ta won ton ko won si yo oko anu ni idunu ta fin wa lati gba na olohun pe e gbara ri n ta nso fun yin se bodo Femi Yusufu nu egbe wa si radio yi ni kan ni oso to koja ti won be lowo re pe se allocation yin wa direct e si to fun won ni wi pe ohun o le dahun re odidi council chairman ti won be lowo pe ta allocation wa direct olohun o le dahun re o si mo bo se christian ta won ta na atokun eyin o pe wa pelu mi fa
0: digbi la wa eni
1: so so idi ni ta fi ta bo pa ko mo wa ka mo si awon eyan ka mo si leti njo ti won jale lofa awon Femi Yusufu yin na ni won lead ogun pe aso lasan aso enikan ni won ri lara enikan ti won fi so pe ni won lo re won pe kan o re jale lofa
0: eyin amo eyin comrade ogbo
1: oro Femi Yusufu yin kan na
0: comrade
1: ni won ri moto local government re ni lu kan ti won la ro bandit lo wa ninu re
0: comrade
1: mo nja agbo nkan kan mo
0: mo
1: seyan le raso arsenal lo ron yen kan le fi jale kan kan lo le mu ase winger abi kan le mu ateta pe awon na jale
0: comrade mo nbo tori ori ategun la wa abi oro oye
1: se
0: mo pa ti sotele bi pe afomo oro ni eto yi wa fun tori ona abayo la pe ki se lati tabuko enikeni eyi beyan ba fe se agbekale oro papa julo oro to ba si wa ni ile ejo iru oro beyan gbudo sora se
1: na ada fin yenu die die legbere e ri pe iwo nu re jigun
0: beyan ni soro comedy e gbudo ni eri mo je mi so fun oro te ba fe so mi fe ka yako pelu koko ta n ba bo tori awon ara le won tele
1: yin
0: be tin salaye oro eni so le answer nipa oro ese kuku bayi
1: ebe la nlo
0: sakoso lese kuku
1: ebe la nlo ibe la si wa ati ati divie ah yakun nbe
0: eni so le
1: tori pe kini ta ba fe so be a soro awon wo ni won dare ese kuku un awon ti won dare leni la nso yi Femi Yusufu wa na tan dare leni ama n to so lana gbogbo eri re wa nbi video evidence wa audio evidence wa ta le gbe ari lati ari pe tan fi convince awon eyan se ti ga tin sin ah gboro mo so ko ye ni iwe won ba gba asoko pe ta ba fi so asare so se bi o so ro ko ala na won so fun pe won o rowo san pe joba yo ijoba ipinle Kwara lati won ni won rowo san won o so di ti o fi ro to won fi rowo san fun mo ko ala na won o so di ti gedigedi fi wa won so lana se bi gbogbo alamoye ti a n gba ati allocation awon governor na tan gba allocation gba mi 1.7 billion gba mi 1.9 billion gba mi 2.2 billion bo se wa ri niyan ni about ni bi 22 states across this country ni no 36 ta ni be lo se ri ni 22 states ti won o ri owo osu san pe nigba na ame yi toju o to be won je ko mo lori e toju ti wa to fi blackmail joba na to fi change mind awon eyan wa ni Kwara ohun ni won ka jade pe Kwara iye bayi ni kini kan won so pe ye tan gba loyo nigba na nigba na ni won so pe osun orowo se ngba na 22 state to fi de gugu awon bayesa da so yi na so ti yense o wa di loni e wa njade to ma wa bi yin e wa ni e be se salary bi ta nbo wa nu e gbo mi ye
0: eni so le
1: e ni e se salary ki bo le se salary san e loni government an ngba e lo n to ni ngba leni close to 10 billion gobiri se mo se mistake close to 10 billion ni government n gba allocation leni so ti won ba le tata ni kina lese despite the economic meltdown to wa lana pelu wo pe tata won megida n gba won si tun maintain ngba ti because like one government ah san gedigedi now an san wo wa as at when due ta won joba si ta won government ta won so joba si ta si ni nkan ta fin se amo leni gbogbo ìtẹ́lẹ̀ ń sọ yìí lẹ́kìdọ́ fi ń ṣe ṣe pé kúrò lẹ́fí ń rọ̀ ń gbà lọ́wọ́ padà bẹ́ẹ̀ ṣe ń kó fún wọn náà lẹ́ ń gbà sípàmẹ́tẹ́ rẹ̀ rẹ̀sì lánàá sípàmẹ́tẹ́ rẹ̀ epo lónìí lánàá amẹ́tẹ́ rẹ̀ lẹ́ni tó bá ti gbàjẹ́ ẹ̀ fún wọn yìí náà tó bá ti rántí wọn rà mẹ́tẹ́ ó ti tán ìwọ̀n ń bọ̀ wá pé ní ìlọrin west local government ti wa lẹ́ni achievement wo ni pàtó tá a rí tí ìjọba ìbílẹ̀ lókè ìwọ̀ oòrùn ṣe fún wa adéwọlé ward mo ti wa nigba ta wa nbe mo mo cover ti local government se fun wa mo mo ona ti local government da fun wa ona saleja ku to fi je ti to fi je kuntu local government chairman lo da awon to ni to wa nbe yi kini won se lati ma igbare gbadun tan fi mu ba wa ama bi ro ba ro logun odun ojo kan lo lo dodo ba o ododo oro tin dele ni iti awon ko ati tin si ni nkan bi je last week abi last 2 weeks lo ni kan ni kan sele local government wa ni lo west mi bayi agbogbo to sele nbe awon ti won ko si be ti won yan ti won wole enu mi gba so ko won wole awon kan sha mata so yin won mo pa won wole e ri ti bi mo ko te so fun ko won wole mo fe so yi
0: eni so le
1: ija wa sele laarin awon councilors wa ni lo west local government pelu local government chairman honorable adan e ri wa video wa nbi ba fe bi en do fe ri ngba ti jaje o sele nko won awon ne enikan o wa joko le gbogbo allocation o nikan ni nje awon da won je legislature awon ori kankan pe kini kankan won wa so kan la da loju loju re bayi pe wa saba won ni gbogbo wa je ba ta lo wole nu awon
0: es eri eri si
1: wa eri wa councilor kan lo so oloko ajo wole na ni ateyin atawa ajo wole sara won ni ka wa je eyin nikan wa ejoko le kini tojo nlo ti ja sele ni jọrun lohun gbogbo an to wa nbe wa ri pe ah ase loto ase awon people yo wole ase loto ase won o si dada fun local government wa yi won wa compare to ni ati tana awon ne para wa ri pe tana ta nso yi gan o better tini bo lo se ni better se be gbo ta wa ara won ti won awon ara won so leni se be gbo ta wa ara won to ti gba ti ja de egbon to jo so leni na ijoba ta na gan ta won condemn ta won ni oda o better ita won lo lowo leni so at local government level ah le fi wera won o
0: oda e wa je
1: lana ati toni
0: ati toni
1: iya to wa nbe
0: gidi oda e je ki n bere lowo yin pelu agbanrin bi e bo oro de lori eto laaro today eh eja wo bayi lese koko ni joba ibile pelu isijoba to nbe lode lasiko yi nje lero tiyin ati lero okan egbe oselu PDP nje yin gba pe won gbianju papa julo lori sisan owo osu awon osise lasiko ati awon ise idagbasoke loloko ojo kan lawon ileto te mawon agbegbe te di ese koko gangan fun ara re
1: atokun mo ma so kini kan gbogbo kan tin ba de pe sisan owo ki se achievement fun awon to ba wa lori lori ijoba sisan salary ki se achievement
0: ki le ri te so be
1: tori pe kini owo yi n wa lati bi kan ni n to si wa fun na ni pe e kokko sanwo awon osise nbe so te ba wa to ba do yin to si to sanwo ki lo te le sisan salary to ba do yin ki lo te le infrastructure so a gboro yin ijoba kankan lori pe san salary asbro yin joba kankan lori pe boya mo so na bi mo se kini kankan kan irori la mo yin joba si pe kini irori to gbe kale ti o wulo fara lu ngba ti o ba ko nbe tan o la mo yin government si so lori le yin we mi o pe mi o reti won rada lo ko gbiyanju se bi joba kan lo ko nbe lana la yin lere lori KWRS KWRS irori ni ngba ti economic matter me down ta so ide igba won ni government ye wi pe ah edo do se ah gbogbo la mo wa depend lori federal government ni me fi gbero ori KWRS fi gbe kale njoro lohun KWRS yen o ni yetin papa ojoba ta ma mele ni irori kan ni yen o kini ta won ti gbe kale ti o wulo fa won tan ba te de lola ngba ta na ba ku nbe tan tori won o ku nbe o ti di dandan ta na ba ku nbe tan kini yo je nti awon to ba de ti won o de ba so ah ni yin won lori pe won san salary o
0: ora eja lo sori koko mi fun anfani eyin ti en gbo eto yi lowo lowo ona abayola pe o yi ti egbe oselu PDP nipile
1: atokun
0: ti won se
1: oni bo se ti wa ta ba se wa yin yen na lori oro owo un se ta ba yin yen ijoba oke la ijoba oke la yin ijoba oke tin fun olowo ohun to gbe ori kale ori ti fi n gboro awon eyan ti se n da pada fa won ohun la yin amba ba ba te be amazo
0: ora eyi fun anfani e te se n se apoti radio yin te n wo pe tani a n gba lalejo lori eto laaro to yin awon naa ni comrade muftau arumaradu eja lo sori oro ti o kan gbogbo eyan gbagba gba ki to kan gbogbo omo orilede nigeria ti kini ohun to si kan awon olugbe ipinle kwara naa pelu o ni se pelu oro eto abo e wa ja wo eyin jakejado awon ileto gbogbo ati ilu to so ipinle kwara ro eyin gege bi egbe oselu pdp ori igbelewon wo leyin le gbe okan ojo kan igbiyanju isakoso isejoba to nbe lori alefa ni ipinle kwara lojuna ati wo ojutu si penija oro eto abo kini igbelewon te le gbe wonle
1: ah eseun atokun eri pe mo so le kan mo ni ah ni ma condemn in totality gbogbo steps ti awon ijoba tan wa loni ba ngbe ibi oba ti da ayin won ene ba ye kayin ayin ene ba ye ka condemn a condemn ah ijoba ibile ijoba ipinle kwara ati awon ton dari wa leni won o se dada to lori oro insecurity tan pariwo yi
0: lona wo
1: ah in recent time awon kini ibe si ni damu wa ninu kwara ngba tawon ijoba kan wa nbe lana won ti kokko ri pe kini yo sele awon ijoba ton ni tan mo sakunwo iyun egbe titi wa ati ri pe kini yo sele rojo waju mo ko ebere on pe bo kini
0: ke lona wo
1: ngba ti bandit ibe si damu on Niger State ngba ti bandit ibe si damu on Kogi State atawon neighboring state ti wa igba won la ijoba ti wa ti joko la wa ti ri pe ah kini yo your affect lojo waju o ke de kwara bayi amo sese ko de kwara to ra won state ti kini tin damu won yi won tin take awon proactive measures kan to fi je pe won fe li awon kini ko ninu ilu won ta ba wa nle won ko ninu ilu won ibo ni won mo dari si ibi ti won ba ti di pe government ibe ba ti weak ibe ni won mo fe fi se ibugbe ati pe akiyesi nigba won lo n pe nti o sele re o to di pa awon kan na be se ni sele ngba won le wo ko Niger State kwara ni won wa

0: gbà lámà ó ìpèníjà tó ń kojú ẹ̀ dá máa ń múni ké.
1: Ọ̀rọ̀ yẹn ti sú mi, gbogbo etí ẹ̀ ti sú mi, kò yé mi mọ́ kí ni mo fẹ́ ṣe bẹ́ẹ̀.
0: Ṣùgbọ́n lójú ayé ó tún lè fi ni hàn báyìí. Má ṣe máa rò wípé àwọn ènìyàn kò ní ìṣòro nítorí pé wọ́n ń rẹ́rìn-ín, wọ́n sì ń yẹ̀gẹ́nu ní gbogbo ìgbà. Ẹnì kọ̀ọ̀kan ló ní ohun tó ń là kọjá lábẹ́nú. Kálukú labi tiẹ̀ lára. Máa bèrè àlàáfíà àwọn ọ̀rẹ́ rẹ sì máa ṣe dáadáa sí gbogbo ènìyàn.
2: Ìmọ̀ràn yìí ló ń dẹ́sẹ̀ tí ìgbọ̀nyìn láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.

pẹ̀lú extra leto kan tó skin gbà kan jù kan lọ tó máa dé sétí gbọ́yìn nìkùnì diamond 88.7 FM ní gbogbo ọjọ́ ajé monday ọjọ́ ìṣẹ́gun tuesday ọjọ́ ẹtì friday àwàdà ẹ̀fẹ̀ orin lọ́lọ́kan òjọ̀ kan lórí ètò pẹ̀lú extra. Pẹ̀lú extra nìkùnì diamond 88.7 FM wo bó ṣe lálẹ̀ wo bí àṣẹṣẹ yóò sumari ó mọ́lẹ̀ rokoto bí ojú ọmọ tuntun ó ń já lálá ó ń kú rìrì ó ta lẹ́nu bíi kí lè ṣe kí rin ṣe pẹ̀lú extra tọ̀sẹ̀ yìí yóò dùn.

0: lọ́sàn yìí bí mo ti ń dúpẹ́
1: lọ́ọ̀bà láwùrà mi wọn ò ní ṣe láì dúpẹ́ dúpẹ́ pé òkun lọ́wọ́ aláṣẹ apàṣẹ kan ní tá a wà yìí.

atẹ̀kọ́ àti ìdárayá ọjọ́in méjèèjì la fi mẹ́nu ẹ̀ lórí ètò yìí pẹ̀lú extra tọjọ́ òjímọ̀ ókè kótó di pé a mọ̀ wọnú classroom lọ́lọ́sàn yìí láti bí ọ̀sẹ̀ bíi mélòó kan báyìí ẹ̀yìn kọ́ yìí fún gbogbo ẹ̀yìn tẹ̀ ń tẹ̀lé wa lórí ètò yìí pẹ̀lú extra tọjọ́ òjímọ̀ sẹ́wọ̀n sọ fún yín mo là ń pọ̀ nǹkan kan pọ̀ lọ́wọ́ lórí ètò pẹ̀lú extra tọjọ́ òjímọ̀ mo ní bí aláṣẹ apàṣẹ ìkànnì tá a wà yìí bàbá dáadáa.

báyìí lórí ètò yìí ilé iṣẹ́ kan wọ́n mà tó kọ́ ẹ̀bùn fún wa ilé iṣẹ́ fiolu pharmacy ilé iṣẹ́ téyàn ń bá dòwò pọ̀ títún múre wá fún yẹn ni wàláì ṣùgbọ́n lọ́sàn-án yìí ilé iṣẹ́ kan mà tó darapọ̀ mọ́ wa wọ́n ní ká kẹ́bù fáwọn èèyàn lọ́sàn-án yìí

0: ẹ jẹ́ àmọ́ wọ classroom lọ wẹ́rẹ́ di wẹ́rẹ́ lọ́sàn án ọjà yìí.
1: ó yà pé sókè ẹbí ra ká bìrẹ̀ délì o
2: ẹbí ra ká bìrẹ̀ délì.
0: somebody bobo. ó yà ṣú ṣú ṣú kúdì.

tọ́jà tí ń bẹ lórí igbá tí a ò ní ta bí n bá ti padà dé ètò ń tẹ̀ síwájú bá a ti kọ̀wé ẹ̀ gbẹ́dú extra tọjọ́ ojúmọ̀ rí ojú ọjà yẹ o ọfẹ́ ẹja lọ pápá àpá wọn ò ní pẹ́ dé.

0: ohun yẹn lọ lẹ ń ọfẹ ń ọfẹ. Èyàn gbọ́dọ̀ fi rú ohun yẹn sẹ̀yàn lọ́wọ́. Ó léwu gan. Lórí ètò tí fàájì ń ṣàbí odò lórí ẹ̀. Yẹ́sìkẹ́ ẹ̀ lọ ẹ ká sọ. Yẹ́sìkẹ́ ẹ dáyọ̀ wọ̀. Èmi kan lọ́ọ̀ ni mo yóò yànjú ara jẹ́ lọ.
1: Kò ní bàjẹ́ fún yín.
0: Ó bàjẹ́ tì.
1: Ojú ọ̀dẹ̀ ní sí
0: yìí. Àmì tuntun.
1: Ẹ mọ̀ lékè àwọn ọ̀tá
0: yín. Aṣẹ́ wà aṣẹ́ Èdùwàrì.
1: Orúkọ mi ni Ambassador Wọ́lì Mariam láti Àtàlà.
0: Ìyá Mariam ẹ̀ fẹ́ ganu.
1: Bẹ́ẹ̀ni.
0: Wọ́n ti gbede o pápápá óyá ẹ ganu sí ẹgbẹ́nu sí ẹgbẹ́nu sẹ́. Ẹ mọ̀jẹ̀ òtútù mọ́ yín lọ́wọ́ atẹ́rẹ́ ẹnì súnlẹ̀.
1: Apẹ́rẹ́.
0: Atẹ́rẹ́.
1: Atẹ́rẹ́. Atẹ́.
0: Atẹ́ ode ní kíná pẹ̀kẹ́.
1: Ire.
0: Kíná pẹ̀ ní atẹ́rẹ́ ìyá Mariam ẹ mọ̀ sí báyìí.
1: Atẹ́rẹ́ ó kọ̀ lúkọ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀.
0: Èmi mo fún yín ní yún sẹ́. Ìyá Mariam ọjà kankan.
2: Láti Nàìjíríà lọ sí London. Jẹ́sìpì láti Nàìjíríà lọ sí.
0: Ẹrẹ̀ ti ń gbètò ó ti tóbi ọjọ́ mélòó kan. Ìyá Mariam ó yẹ kẹ́ ti jágan.
2: Ọ̀rọ̀ ti ṣí sí ìlà.
0: Tani tó fẹ́ mẹ́ẹ̀ ló.
1: Ọmọ kékeré kan ni.
0: Ẹ oyè àti ìwà wò. Ó kọ ti yín gangan.
1: Mọ́mí Adéọlá láti Ìjàgbó.
0: Mọ́mí Adéọlá láti ìlú Ìjàgbó. Ẹ fẹ́ ganu sí lọ́sàn-án.
1: Bẹ́ẹ̀ni, a ní a tán ganu.
0: Ókè, wọ́n ti gbédé o. Mọ́mí Adéọlá o. Ébà. Òwe náà gbé wá o, bó ti yọ yìí o. Èé o. Ọ̀rọ̀ ẹnu, wọ́n ní kì í pa kíni.
1: Ọ̀rọ̀ ẹnu. Ọ̀rọ̀ ẹnu kì í pòrò fò.
0: Irọ́ odídẹrẹ ni.
1: Ọ̀rọ̀ ẹnu pò odídẹrẹ.
0: Abẹ́ẹ̀rí, mo gbé yín débẹ̀ yín náà tẹ̀lé mi, abẹ́ẹ̀gbọ́rọ̀, ọ̀rọ̀ ẹnu pò odídẹrẹ. Wọ́n mọ̀ mọ̀ o. Wọ́n mọ̀ mọ̀ o. Yéé! Àlùjẹ́ ń tẹ̀.

gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀. Bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

0: Láti inú iyàrá ìròyìn Diamond 88.7 FM Ìlọrin ìròyìn ní ṣókí.
1: Ẹ̀kú rọ̀lẹ́ ìròyìn ní ṣókí la múdé sí etí ìgbọ̀yìn láti lè ṣe Diamond 88.7 FM Ìlọrin. Mínísítà tó ń rí sí ìgbòkègbodò ọkọ̀ àti ìdàgbàsókè ojú òfurufú Festus Kíámù ti sọ̀rọ̀ lórí ọkọ̀ ojú òfurufú Enugun Air tí ó ní ìjàmbá ráńpẹ́ ni pápákọ̀ òfurufú ti Bìní ìpínlẹ̀ Edo nínú ọ̀rọ̀ tó fi léde lórí ìtàkùn ayélujára X lónìí tí ṣe ọjọ́ Jímọ̀. Kíámù sọ di mímọ̀ wípé òun ti pàṣẹ fún àwọn lájọ tí ọ̀rọ̀ kàn láti ṣiṣẹ́ pẹ̀lú Enugun Air láti wádìí ìṣẹ̀lẹ̀ náà. Sẹ́nítọ̀ Olúbíyí Fádèyí tó ń ṣojú ẹkùn ìdìbò àárín gbùngbùn ìpínlẹ̀ Ọ̀ṣun ti kéde pípadà sí ẹgbẹ́ òṣèlú PDP báyìí. Sẹ́nítọ̀ Fádèyí sọ di mímọ̀ wípé òun gbé ìgbésẹ̀ ọ̀hún látàrí bí wọ́n ti ṣe ń ṣe sí òun lẹ́gbẹ́ òṣèlú APC àti ìlànà tí wọ́n fi ń pín tíkẹ́ẹ̀tì fún òǹdíje dupò ti ọdún 2027. Wàyó ní ìpínlẹ̀ Kwara, iléeṣẹ́ panápaná ti ìjọba àpapọ̀ ti yan ACF Ibrahim Sarafdin gẹ́gẹ́ bí ẹni tí yóò jẹ́ adarí ti ìpínlẹ̀ fún ìpínlẹ̀ Kwara. Ọ̀rọ̀ ọ̀hún ló jẹ jáde nínú ọ̀rọ̀ tí ẹni tí ṣe alūkkóró àjọ panápaná ìjọba àpapọ̀ ẹ̀ka ti ìpínlẹ̀ Kwara, Jimoh Ibrahim, fi léde lónìí. Ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ti tan ìmọ́lẹ̀ sídìí ọ̀rọ̀ pé gómìnà Adémọlá Adélékè kò tú ìgbìmọ̀ ìṣàkóso àwọn ẹgbẹ́ awakọ̀ NURTW ti ìpínlẹ̀ Ọ̀ṣun ká o. Ó fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé ìṣàkóso lábẹ́ Comrade Wakil Alowonle náà ló ń tẹ̀ síwájú nínú ẹgbẹ́ ọ̀hún. Títàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ ọ̀hún ni ó jẹ jáde nínú àtẹ̀jáde kan tó wáyé láti ọ̀dọ̀ kọmíṣọ́nà tó ń rí sí ọ̀rọ̀ ìròyìn àti ìlara ìlú lọ́yẹ̀ Olúọmọ Álímì, léyìí tó gbé jáde lórí ìtàkùn ayélujára X lónìí tí ṣe ọjọ́ Jímọ̀. Ó ṣàlàyé wípé ìjọba ṣe àpèjúwe ọ̀rọ̀ tó ń jàrìnrìn nílẹ̀ nípínlẹ̀ ọ̀hún bí àsìgbọ́ ọ̀rọ̀ tó jáde nínú ìpàdé ìgbìmọ̀ ìṣàkóso elétò ààbò ìpínlẹ̀ náà. Ìròyìn ní ṣókí fún ti ìrọ̀lẹ́ òní kò ní ju báyìí lọ. Ẹ wá nǹkan fìdílé ká jọ gbádùn ètò wa, ètò yín àdélébáre tọjọ́ Jímọ̀. Thank God it's Friday.

0: òun náà ọlọ́run jẹ́ mi ìyẹlẹ́ja ogun o ìyá sẹ̀rí ni ìyẹlẹ́ja náà. Hello, ẹ kú rọ̀lẹ́ o.
1: Hello,
0: ẹ kú rọ̀lẹ́ o.
1: Ẹ kú rọ̀lẹ́ o.
0: Yes, ma, orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá o.
1: Orúkọ mi ni Àdíà láti Àlàó Farm.
0: Láti Àlàó Farm, gbogbo àwọn tí wà ní Àlàó Farm ń kọ́ o. Ẹ gbìyànjú kẹ ẹ fẹ̀yìn ránṣẹ́ wọn ló ń ṣara lóore. Orí wo ni ká fi ṣe weekend lénìí?
1: O ṣe Ọlọ́run,
0: bójú mi jẹ́. Ok now. Ẹlẹ́nu gan, ẹlẹ́nu pa, orí wà ń bẹ̀, yọ̀ ẹ́ dìde díà. Hello, ẹ kú rọ̀lẹ́ o.
2: Ẹ kú rọ̀lẹ́.
0: Yes, sir.
2: Àkọ́bí wa.
0: Mọ̀lẹ́bí wa, abúlé wa, orúkọ yín ibi tẹ́ ẹ ti ń pè wá. O ṣé Ọlọ́run mi, o ṣé Ọlọ́run mi, àkàìkà tán lórí Olódùmarè. Amen, Anímọ̀ṣàún láti
2: Ìta
0: Àmọ́dù. All right.
2: Ẹ fún mi lọ́gàá ńlá.
0: Ọ̀gá ńlá.
2: Ọba.
0: Ó yá ànà. Ọ̀rẹ́ ọba, ọ̀gá ọba. Ọ̀gá ńlá ọ̀rẹ́ ọba. Èèyàn ọba, èèyàn tíá. Ó pọ̀ sẹ́. Ṣé yóò yá múkansi, múkansi, múkansi, múkansi ká tó ti kàn gọ́bọ̀lù? Ta ló wà níbẹ̀? Ẹ̀lú ẹ kú rọ̀lẹ́ o.
1: Ẹ̀lú ẹ kú rọ̀lẹ́ o.
0: Ẹ kú rọ̀lẹ́ mà. Thank God it's Friday. Láti ṣàwó. Gbogbo àwọn tí wa ní ṣàwó ń kọ́ o. Orin wo ni ká fi ṣe
1: weekend?
0: Adéwálé Ayuba. Ole Mr. Johnson. Adéwálé Ayuba. Another Mr. Johnson. Ise Kantabi. Okay now. Má bẹ̀rẹ̀ sí pé wọ́n bọ́ ta ní kọ̀ọ̀kan o. Àwọn orin tẹ́ ẹ bèrè fún Ṣáídì Òṣùpá. Ẹ bèrè ìyá mi, ẹ bèrè oṣẹ́ Ọlọ́run ò bójú mi jẹ́ ìyẹn ti màlá. O ṣe ẹ bèrè Pàṣọ wàn ọ̀gá ńlá Fújì. Ẹ rẹ̀ ń bèrè Adéwálé Ayuba. Okay now. Ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ìyá mi ti màlá náà ló kọ́ o. Àlàó Màláíkà. Àlàó Màláíkà ló kọ̀ yẹn. Ìyẹn ìyá mi máa ti ọ̀dọ̀ ẹ bẹ̀rẹ̀. Uh-huh. Tí n bá ti wá kúrò ńbẹ̀ yẹn, màá tẹ̀ síwájú. Sọ́dọ̀ Ṣáídì Òṣùpá. Látọ̀dọ̀ Òṣùpá, à á tún gbé síwájú díẹ̀ sí. Ó yára. Kí ló dé? Ẹ fura yín lẹ̀, ẹ fura yín lẹ̀, ẹ fura yín lẹ̀, ẹ má jà sí, ẹ má jà sí. Ó yá o.

lágbàáyé lẹ́yìn tó ti gòkè wọ $100 owó bárẹ́lì kan tẹ́lẹ̀. Ìròyìn lẹ́ka múlùdùn. Iye àwọn tó ń gbọ́ orin Burna Boy gòkè téńté lórí àtẹ Spotify èèyàn 1,64,000 ló ń gbọ́ lóṣooṣù. Lẹ́ka eré ìdárayá. Wọ́n yan Klopp sípò akọ́nimọ̀ọ́gbá ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Germany. Ẹ kúrò lẹ́lẹ́ẹ̀kan sí ò ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa lórí ìròyìn káàkiri àgbáyé ní Diamond 88.7 FM. Ìlọrin olóyèdè Ṣéyí Jacob ni oníròyìn yín. Ẹ mọ́ gbàgbé pé ẹ lè gbọ́ wa lórí ìtàkùn ayélujára www.diamondfm.net. Ẹ lè rí wa wò lórí Facebook at Diamond 887 FM. Bákan náà lẹ lè download app wa lórí Play Store. Diamond 887 FM. Ẹkúnrẹ́ ìròyìn káàkiri àgbáyé yóò dé sí etí gbọ́ yín lẹ́yìn ìdánudúró ráńpẹ́ yìí. Ẹ kú òkàlẹ̀.

0: orí social media èmi ọmọ yín ni pretty by me. Mo ṣe fídíò yìí lónìí láti update everybody. As you can see, I'm at Bola Kalẹ Street. Ṣé rí White House yẹn lẹ́gbẹ̀ẹ́ gate black yẹn? Ibẹ̀ gangan ni ilé mi. Gbogbo eré tí mo máa ń ṣàyè every morning ni mo máa ń ṣe ní 7 a.m. every day. Mo ṣe máa ń keep fit lélẹ́yìí. Ẹ̀rí shape mi ni kàn sí ọgbà ọmọ lójú yìí.
1: Ó máa ṣe o. O sì ṣe bẹ́ẹ̀ fọwọ́ ara rẹ sílẹ̀kùn fólè, fira rẹ lájínigbé lọ́wọ́. Gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú kọ̀rọ̀kọ́ndù ayé rẹ àti ara rẹ ló ti fi láyé lọ́wọ́ yìí. Àwọn tó o mọ̀ tó o sì mèrò ọkàn wọn. Ǹjẹ́ o ti ẹ̀ mọ àwọn tí ò ń bá dọ́rẹ̀ẹ́ lórí ayélujára tó bẹ́ẹ̀ ṣá? Ayé le o, èèyàn sì burú. Kì í sì ṣe gbogbo àwọn ọ̀rẹ́ ayélujára yìí náà ló fẹ́ dáadáa fún ọ. Ṣọ́ra, mojú àwọn tó máa fàṣírí ayé rẹ lé lọ́wọ́ lórí ayélujára.
2: Ìmọ̀ràn yìí ló ń dé tètè gbọ́ yín láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.
3: Ẹ káàbọ̀ padà. Ìròyìn káàkiri àgbáyé ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹgbẹ́ àwọn gómìnà Nàìjíríà ti dunnú sí ìdásílẹ̀ ibùdó ológun ńlá mẹ́rin tuntun jákèjádò orílẹ̀-èdè yìí. Ẹni tó jẹ́ alága gbogbo gómìnà ní orílẹ̀-èdè yìí, gómìnà Abdulrahman Abdulrasaq, ṣàlàyé o wípé ìdásílẹ̀ ibùdó ológun ńláńlá mẹ́rin yìí jẹ́ ìfẹ́ iléeṣẹ́ ológun lójú èyí tó gbojì kan jù nínú ìtàn ìgbàlódé. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó sọ, ó ní ìgbésẹ̀ akọni ńlá ni ààrẹ gbé yìí láti rí i dájú wípé ó farajìn fún ètò àbò ẹ̀mí àti dúkìá gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ ni ìgbìmọ̀ ọ̀hún sọ di mímọ̀ wípé àwọn ní ìgbàgbọ́ nínú ìlànà ìjọba àpapọ̀ láti rí i dájú wípé wọ́n gbógun ti àwọn oníjàǹdùkú àti agbésùnmọ̀mí lórílẹ̀-èdè yìí. Ẹni tó jẹ́ gbogbo ẹgbẹ́ àwọn gómìnà ní orílẹ̀-èdè Nàìjíríà ṣe ìlérí láti tẹ̀síwájú ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ààrẹ lórí ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè yìí àti àwọn míì tí yóò mú kí orílẹ̀-èdè yìí dàgbà sókè. Ọ̀gá pátápátá ọlọ́pàá Ọlátúnjì Dísù ti ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ Benue lẹ́yìn ìṣekúpani tó wáyé láwọn apábì kan nípínlẹ̀ ọ̀hún. Bẹ́ẹ̀ ló ṣèlérí wípé òun rí dájú wípé kò sí ìkọlù mọ́ ní ìpínlẹ̀ náà. Dísù sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ààbò nínú ìpàdé gbogbogbò tó wáyé ní ilé ìjọba ìpínlẹ̀ ọ̀hún ní Makurdi. Níbẹ̀ ló ti kìlọ̀ wípé ìṣekúpani a ò ní fàyè gbà lórílẹ̀-èdè wa. Bẹ́ẹ̀ ló fọkàn gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ ọ̀hún balẹ̀ wípé àwọn ò ṣètò ààbò tó mọyanlérí ní ìpínlẹ̀ ọ̀hún nípa fífọwọ́sowọ́pọ̀ pẹ̀lú gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn láti mú kí àlàáfíà jọba nípínlẹ̀ ọ̀hún. Bákan náà, gómìnà Asint Aliyah fìdí ọ̀rọ̀ múlẹ̀ pé ìṣèjọba ọ̀hún farajìn fún ríro ètò ààbò lágbára jákèjádò ìpínlẹ̀ ọ̀hún ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò tí ọ̀rọ̀ kàn. Bẹ́ẹ̀ ló dunnú sí ìdásílẹ̀ dídá

ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yẹrin

0: gbogbo ẹ̀ ó sí à orí kẹrin ẹsẹ̀ kẹfà fi yé wa wípé àwọn ènìyàn mi ṣègbè nítorí wọn kò ní ìmọ̀ ìmọ̀ ọlọ́run lẹ́kùnrẹ́rẹ́ pẹ̀lú àmúlò rẹ̀ ní mú ní gbégbé ayé tó wu ọlọ́run èyí ló ṣe okùnfà àgbékalẹ̀ ètò kan tí a pè ní àkókò ìsíníyè lórí ètò tá a pè ní àkókò ìsíníyè láti máa mú ògidì ọ̀rọ̀ ọlọ́run tọ̀yìn wá èyí tí ó máa pe asáko padà wálé tí àrídájú ẹ̀rí ìgbàláwẹ̀ òfin ní bọ́sọ̀nù látẹnu bàbá wa pastor joseph adéwùmí látinú ìjọ christ deliverance liberation church tó wà ní nọmba 1 liberation street òsèré nìlọrin bí ẹ ti wá ń farabalẹ̀ láti máa tẹ́tí sí ètò yìí ọlọ́run tìkára rẹ̀ yóò fi ọ̀rọ̀ náà yé yín yóò sì farahàn yín ẹ ó sì di alábòkún fún lórúkọ jésù ẹ máa bá wa ká lọ.
1: Baba ni orúkọ Jésù.
2: Amen.
1: Apátáyéráyé adúpẹ́ ìyá gbé nígbà tó orúkọ ẹ̀yìn ni ọlọ́run.
2: Thank you Lord.
1: Adúpẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ àánú yín.
2: Thank you Lord.
1: A sì wá fún orí ọ̀fẹ́ yìí tẹ̀ fún wa.
2: Thank you Lord.
1: A gbé yíká fún wákàtí dáradára yìí wákàtí ìsíníyè.
2: Yes Lord.
1: À ń lọ sínú ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ni wákàtí ó yá sọ̀rọ̀ jáde.
2: Amen.
1: Ẹ̀mí mímú ó yá gbà.

Ìlọrin. Orí ètò ẹgbẹ́ yẹ̀wò láò ti máa fún yín ní àwọn kọ́ńbọ́ọ̀kì, dáńkọ́gbì ìròyìn àti àwọn ìròyìn àgbọ́ṣe àyè tó jáde láàrin ọ̀sẹ̀ ní gbogbo aago mẹ́jọ àbọ̀ àṣálẹ́ ọjọ́ Ẹtì ọjọ́ Friday lẹ́ọ̀mọ̀ gbádùn ètò ẹgbẹ́ yẹ̀wò lórí ìkànnì Diamond 88.7 FM nílùú Ìlọrin. Ẹ̀yin ẹ ṣáà ti pàdé olólùfẹ́ yín, ọ̀rẹ́ yín, pàdé yín, ọmọ yín, ọmọ bíi ọmọ ológun, ọmọ kan bíi population China. Ètò ẹgbẹ́ yẹ̀wò tọ̀sẹ̀ yìí ó máa gàngán tua, ó máa sí pẹ́pẹ́ bíi pọ̀nmọ́ aláta, ó tún máa zẹ̀. Ẹ má mí sí ẹ̀ kọ́ sí tẹ́ẹ̀lì kárì ni.

ma fun yin ni awon combo ki royin so jade ni aarin ose won daju ewon gbere fun awon meta kan latari isele jinigbe to waye ni ile iwe ni ipinle oyo Siniki Blessing CEO ko san owo beeli million lona ogun naira lori esun lilu jibiti dukia eleyi ti owo re ku si 69.15 million naira ile itaja igbalode just right ina so ninu re ni ako wonjo obirin kan jona guruguru obirin yi lo pade okunrin kan ni club nibi ti won ti lo gba fe nibe na ni okunrin yi ti gbe lo sinu ile amo lorun moju ni ile yi lo jona guruguru amo ri ko okunrin yi yo sugbori oko obirin yo teacher ta ni ko ma ko omo won na ka lebu si wi pe o fi ti pati kukulu miliki omodun me dogun ni ilu eko Ẹrin wo atanpako si lọwọ mo wodi lagba won ti kan le bo toba ijaya oloye egbe NURTW on toju mi rire o leyin ojo merin din ni ogota ti omo mi lo lakata won banditi nigbati omo mi pada sile ise si omo mi ma ti yato patapata baba omo odun meji kan lo so be kuba ye shanu mi tori eni keni ti wa ba nipa lati se iranlowo fun o ohun na le eni keji re toju re ngozi nwozu osere sinimo agbelewo ohun lo nke gbajare sawon orile ide nigeria o na ni lo 30 million naira owo eto ilera ohun alaanu kan kede lati se alagbato lai lai fun omo meta ti john olaleye bi olukọ tawọn ajini wepa ni oriire afurasi tisha ti won lo lu akeko pajọ wa ara re fun olopa ashita ebon agbesumo mi pa awon akeko lasiko tawọn ologun dena ijinigbe chini gbe yonde oku iya driver ati okan lara omo iya meta ti won jigbe ogba be na nbere fun 30 million naira idire ti gbe yawo emi ati ayinla kolin ti se fori sanpon salawa abeni lo salaye oro mo tapi water lati ran ara mi nile eko amo n o pari re emi ti won pe ni olodo tele lo nba baba ati ebi mi bayi portable lo so be won ina ni awon combo ki royin to ba mi wo de to fun ti to ni e wa nkan fi idile tabi ke fi idile nkan ki mo tu shiro yangan de isale iko ile ajo giga ijoba apapo to wa ni ilu abuja ti tari awon afurasi meta kan ti won lodi mo isele jiji awon akeko ati oluko ni joba ibile orire nipinle oyo gbe ti won si tari won si ewon gbere onidajo salim ibrahim lo pase ti tari awon eniyan na si ewon gbere pelu bi o ti se di mimo awon eniyan na ni won pe ni abu khalifa abu khalid yunusa musa yunusa bi musa ati shamsu adamu sani abu itisa awon na ni won fi esun igbesumo mi ati ijinigbe ti won fi kan won saju ni awon eyan na rawo ebe pe awon ojebi esun ti won fi kan awon won wo lo si ile ejo lori esun oniga mewa ototo ile ejo na ka lebu si awon meteta wi pe awon ni won pon mi okeru todo lori ilede nigeria papa julo isele ijinigbe to waye lenu lolo yi sawon oluko ati awon akeko ni ipinle oyo ejo
ẹjọ́ kan nílùú Ìkẹjà ti fi àyè bẹ́ẹ̀lì mílíọ̀nù lọ́nà ogún náírà sílẹ̀ fún gbajúgbajà lórí ìtàkùn ayélujára Blessing Okoro táwọn èèyàn mọ̀ sí Blessing CEO lórí ẹ̀sùn lílu jìbìtì dúkìá 69.15 million naira. Onídàájọ́ tó gbọ́ ẹjọ́ yìí, onídàájọ́ Rahman Oshodi, ó fi àyè bẹ́ẹ̀lì sílẹ̀ fún àti onídùúró méjì tí wọ́n gbéwọ̀n owó yìí. Oshodi jẹ́ kí ó di mímọ̀ pẹ̀lú bí ó ti ṣe fi àyè bẹ́ẹ̀lì hàn sílẹ̀, àmọ́ kò sí ìgbésẹ̀ láti tako fífi àyè bẹ́ẹ̀lì yìí sílẹ̀. Blessing CEO, òun náà ni wọ́n ní ó lu jìbìtì wípé òun lòún ní dúkìá, tó sì di mímọ̀ pé ó ta dúkìá náà, àmọ́ lẹ́yìn ọ̀rẹ́yìn ló di mímọ̀ pé kì í ṣe òun ló ní dúkìá yìí. Èyí náà ni ilé ẹjọ́ fi ní òun fi àyè bẹ́ẹ̀lì rẹ̀ sílẹ̀, àmọ́ kò san 20 million naira owó fífi àyè bẹ́ẹ̀lì sílẹ̀. Àwọn asun ẹjọ́ náà síwájú. Iná ọmọ rárá ṣe yọ ní ibùdó tó jẹ́ ilé ìtajà ìgbàlódé ní Akówọ̀njọ nílùú Èkó. Àwọn òṣìṣẹ́ panápaná wọ́n tètè dé sí ibùdó náà. Àmọ́ níṣe ni èéfín ró kẹ̀ù-kẹ̀ù ní ibùdókọ̀ jímọ̀ ẹgbẹ́dá Akówọ̀njọ nílùú Èkó lásìkò tí àwọn panápaná tí wọ́n dé sí ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣe. Odi mọ̀ pé ilé ìtajà ìgbàlódé tá a mọ̀ sí Just Right, òun náà ni ìṣẹ̀lẹ̀ náà ló ti ṣe.

Queen teacher tí wọ́n pe orúkọ rẹ̀ ní Michael ni wọ́n náà ka àléébù sí pé ó fi ìtìpá tí kúkú tótó mélòó tó akẹ́kọ̀ọ́ rẹ̀ ní agbègbè Ketu nílùú Èkó. Àrígbámú ìròyìn fi ìdí ẹ̀ múlẹ̀ wípé ìṣẹ̀lẹ̀ náà wáyé lásìkò tí akẹ́kọ̀ọ́ yìí tó tètè dé sí tutoria tó sì ń dúró de àwọn ẹkẹgbẹ́ rẹ̀. Ó di mọ̀ pé ìyá ọmọ yìí abilékọ Zainab Musa ó jẹ́ kí ó di mọ̀ pé Michael òun náà ni ó fi tìpátì kúkú lu mílíkì ọmọ òun tó sì dúkùkù lajàmọ pé bó bá sọ fún àwọn òbí rẹ òun yóò pa á. Ọmọ yìí ó gba ọ̀dọ̀ àwọn aláṣẹ iléèwé lọ ó sì fi ọ̀rọ̀ náà tó wọn létí eléyìí tó jẹ́ kí ọ̀rọ̀ náà dé sí etí gbọ́ àwọn òbí rẹ tó ṣokùnfà bí ọwọ́ ṣe tẹ ọ̀gbẹ́ni Michael. Arábìnrin Musa náà ka àléébù sí wípé níṣe ni ó sọ wípé òun máa fún àwọn ọlọ́pàá ní ẹgbẹ̀rún lọ́nà igba náírà 200,000 naira kí wọ́n sì bo kéèsì ọ̀hún mọ́lẹ̀. Àmọ́ ní báyìí kéèsì náà ló ti di mímọ̀ fún gbogbo aráyé tí wọ́n sì ní wọ́n ó sin Musa tó jẹ́ tíṣà lọ sí bèbè ẹ̀wọ̀n.

ilé ẹ̀rínwó àtàǹpà kò sí lọ́wọ́ ọmọ ọwọ́ dìlàgbà akọ̀wé ẹgbẹ́ onímọ̀tò nurtw nílùú èkó tọba ajíbóyè tí gbogbo èèyàn mọ̀ sí tọba ìjayà tí wọ́n ká ilẹ̀ lọ ní kẹ́tù nílùú èkó lọ́jọ́ ìṣẹ́gun gẹ́gẹ́ bí ìròyìn ṣe fi ìdí múlẹ̀ ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n kóra wọn jọ pọ̀ tí wọ́n sì ṣe ayẹyẹ ìdágbére fún níbi tí àwọn èèyàn ti ń bu omijé lójú látàrí ikú ajíbóyè ajíbóyè ló dágbére fáyé pẹ̀lú bí wọ́n ṣe ni wọ́n yìnbọn sí ní agbègbè fàdè yìí nírọ̀lẹ́ ọjọ́ ìsinmi iléeṣẹ́ ọlọ́pàá jẹ́ fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ tó sì ní gbogbo ọ̀nà pátá làwọn ti ń san o kí ọwọ́ lè tẹ àwọn tí wọ́n pa tọba ìjayà lásìkò tí alága ẹgbẹ́ nurtw nípínlẹ̀ èkó mustapha adékúnlé tí gbogbo èèyàn mọ̀ sí ṣẹ́gun sọ̀rọ̀ ó ṣe àpèjúwe tọba gẹ́gẹ́ bí ọ̀rẹ́ mi inú rẹ̀ o ẹni tí ó ṣe fi ọkàn tán ẹni tó sì ní ìfarajìn gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ nurtw kó tó di pé a máa tẹ̀síwájú ẹjẹ́ ń sáré ìtajà díẹ̀ à ń bọ̀ láìpẹ́.

jẹjẹ mọ pe latigba ti omo mi ti de lakata awon banditi ni igbe aye re ti yi pada baba okan lara awon omo ti won jigbe ni Baptist Nursery and Primary School ya water ni joba ibile orire ni pinle oyo ti je ki o di mo pe ise si omo n bayi o ti yato gedengbe o baba yi ni lala le ti omo n ba ti fe lo sun tele na ni omo ma n lo sun lai se wipe o nke mo oni ni bayi ton ba ti wa so pe ko mo yi lo sun ko ni sun bo n ba wa ke mo ni se lomo yi o sukun ti o oni awon ise si omo ohun lo ti yato bayi lati gba ti omo na ti de ni akata awon banditi oni gba mi ni se lomo yi o dede gbon teru o dede ba lai si nkankan to se ngozi nwosu osere sinima agbelewo to je ti awon ede igbo o mo ti be awon mo rile ede nigeria o wipe ki won jo ki won se anu ohun ki won ma je ki ohun ku bayi oni ohun to ni lo bayi ko di ni 30 million naira lati le fi se itoju ara ohun alaanu kan kede lati se alagbato lailai fun omo meta ti john olaleye bi eleyin ju anu kan dokita kunle adegbite ti kede pe ohun yo se alagbato fun omo meta ti john olaleye okola ara awon olukọ tawon ajinigbe se kupa ni joba ibile orire fi sile lo dokita adegbite ni oludije ile igbimo asoju sofin labuja fegbe oselu ndc fun ekun ogbomoso north ogbomoso south orire ni pinle oyo dokita adegbite kede wipe nipasẹ ajo alaanu trinidad foundation lo yo fi se alagbato awon omo meta na ti oruko won je daniel joy ati morayo olalere afurasi tisha ti won lo lu akeko pa jo wa ara re fun olopa leyin iroyin kan to gbede pe obirin tisha kan lu akeko omo odun meji la pa ni pinle anambra ati pe tisha na sa lo leyin ti isele na se isele na waye ni lu adazi ani ni joba ibile anocha ni pinle anambra gege bi alukoro olopa ipinle na to chupu ikenga se kede ninu atijade to kokko fi sita ojo bo ni isele na waye lọjọ eti ọjọ kẹta dinlogun oṣu keje ọdun yi ni alukoro ọlọpa ipinle anambra to chukwu ikenga fi atẹjade kan sita o ninu atẹjade na lo ti se alaye pe awọn gba ipe ni role ọjọ bọ pe tisha kan lu akẹkọ pa ọmọkunrin to ni olukọ lupa na lo pe oruko re ni chinedu emmanuel gẹgẹ bo se wi tisha na fi ese fe nigba ti o gbọ pe akẹkọ yi ti ku ni ile iwosan ti won gbe lo eleyi to mu ki ile ise olopa kede pe awon wa tisha na amo ni bayi tisha ti wa jo wa ara re fa awon olopa ashita ipa gbe sumo mi pa awon akeko lasiko ta awon ologun de naijinigbe awon akeko kan lati ile eko girama federal government girls college munguno nipinle borno ti padanu emi won o pelu ibon awon agbe sumo mi to ba won lásìkò tí ikọ̀ ológun nàìjíríà kojú àwọn agbébọn náà àṣìta ìbọn ba àwọn akẹ́kọ̀ọ́ náà nígbà tí àwọn agbésùnmọ̀mí kọlu ilé ẹ̀kọ́ wọn lọ́jọ́ àìkú ọjọ́ kọkàndínlógún oṣù keje ọdún tá a wà yìí nínú àtijáde tí iléeṣẹ́ ológun ilẹ̀ nàìjíríà fi síta lọ́jọ́ àìkú náà ní ọ̀gágun mohammed goni tó jẹ́ adelé agbẹnusọ ikọ̀ adinka ní maiduguri ti ṣe àlàyé pé nǹkan bí aago kan ààbọ̀ òru ọjọ́ àìkú náà ni àwọn agbésùnmọ̀mí yabo federal government girls college munguno ó ní ikọ̀ agbésùnmọ̀mí islamic state west africa province iswap ló ṣe ìkọlù náà nígbà tí wọ́n gbìyànjú láti jí ọ̀pọ̀ àwọn akẹ́kọ̀ọ́ gbé ní ilé ẹ̀kọ́ ọ̀hún àtẹ̀jáde náà tẹ̀síwájú pé àwọn agbésùnmọ̀mí ráyè wọlé sí ilé ẹ̀kọ́ yìí pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn kan tí wọ́n ṣe agbódegbà fún wọn láti kó àwọn ọmọ ọlọ́mọ wọgbó lọ àmọ́ ikọ̀ ológun tètè kojú wọn láti dènà rẹ̀ bí àtẹ̀jáde ológun ṣe wí wọ́n ní ológun fi àjùlọ han àwọn agbésùnmọ̀mí náà èyí tó mú kí àwọn èèyàn náà sá lọ láì rí ọmọ kankan gbé lọ ìjọba ìpínlẹ̀ borno ló ń lo ilé ẹ̀kọ́ fggc yìí bí ibùgbé ìgbà díẹ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gbogbo ìṣe federal polytechnic munguno kí ìkọlù náà tó wáyé gẹ́gẹ́ báwọn ológun ṣe ṣe àlàyé ìkọlù náà mú ẹ̀mí àwọn akẹ́kọ̀ọ́ kan lọ bó tilẹ̀ jẹ́ pé wọn kò sọ iye wọn
ajinigbe yonda oku iya driver ati okan lara omo iya meta ti won ji gbe awon ajinigbe to ji omo iya kan na meta gbe ti wo je pe won fe lo siku iya won gbe ni benue lojo aba meta ti yonda oku iya na driver to wa oko ati okan lara awon omo iya meta na amo itusile na ko ba ofe de o awon ajinigbe na nbere 30 million naira ki won to le fi awon omo meji to seku ni gbekun sile e o ranti pe saju ni afito yin leti pe awon ajinigbe na gbe awon eyan won yi lo lasiko ti won ririn ajo lati abuja si oklen yi ni joba ibile opoku ni pinle benue lati sin oku iya won oko ti won gbe lo lo baje loju ona otupo ogobia nibi ti won tin wa atunse si ni awon ajinigbe ti ba won ti won gbe won lo gege bi awon ebi ti oro kan sise alaye fun egbe yewo won ni awon ajinigbe na pada fi driver to wa oko na sile pelu omo oku kan won si gbe oku iya ti won ti kokko gbe lo na pada fun won amo meji ninu awon omo oku na ni awon ajinigbe na ko lati yonda o afi bi won ba san 30 million naira

0: àwọn yín déere gẹ̀ẹ́rẹ́ mọ́dé mọ́gẹ̀ ìpé ìpẹ́jú làlàfilà bó bá ti ń kọjá ìpé ìpẹ́jú yóò di ọmọ bíi ṣé ò sí nǹkan nínú láti máa ṣẹnu ní déédé ṣíbí lórí ètò yín ètò wa ẹ gbé yẹ̀wò ẹ má wá gbàgbé pé àwọn ìròyìn sáà mú wá yìí à mú wá fún wa láti sin wa ní gbẹ́rẹ́ ìpàkọ́ láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa ẹ má jẹ́ ká gbọ́ ká fi ṣe àwẹ́ wa torí ẹ̀ náà ni a ṣe mú wa bó bá ní ìròyìn kan tó ṣẹlẹ̀ ní agbègbè tiyín tó jẹ́ kàyéfì ìròyìn kan bọ́ kí ìròyìn ẹ̀yẹn ṣáà tẹ̀mí láago ẹ kàn sí mi lórí ìtàkùn ayélujára Facebook bẹ́ẹ̀ bá ti tẹ ọmọ bí nation page mi nìyẹn bákan náà lórí handle mi ẹ tẹ honorable Olúwa Bukola ọmọ borí owó owó ọ̀tọ̀mọ ẹ̀yẹn fi ṣọwọ́ sí mi o pẹ̀lú ẹ̀rí máa jẹ́ mi ìṣó bàbá yín gbé jáde lórí ètò ẹgbẹ́ yẹ̀wò èmi tí ń tòótọ́ Olúbukọlá ọmọ borí owó owó ọ̀tọ̀mọ lóko tí mò ń jẹ́ ìyókùtù di ọ̀sẹ̀ tó ń bọ̀ táwọn máa pàdé ọlọ́wọ́ bọ́sìnì mi Daniel Afolabi Nels D Akando ní mú ọlọ́wọ́ láṣẹ Dùmarè ẹ̀yin tèmi ẹ̀ dààmú ẹ̀ fòró ẹ̀ wálẹ̀ ó dọjọ́ mẹ́jọ.
1: Balẹ̀ nípa òjò balẹ̀ ata ṣaraṣara Diamond FM 88.7 nípínlẹ̀ Kwara ọba gbogbo wọn là á ṣe.
2: Jẹ́ gbádùn ètò yìí lónìí rẹ̀ gẹ́gẹ́ fi àràǹdẹ̀kùn ètò tó ń sọ nípa ìwádìí ohun àwárí àwọn ohun

ìwọ universe. Gbogbo ayé forí balẹ̀ fún ọ olówó orí ayé. Gbogbo ọ̀run forí balẹ̀ fún ọ olówó orí ọ̀run. Ìwọ tí àwọn angẹ́lì ń kọrin mímọ́ sí. Olójú iná ẹlẹ́yìn oòrùn. Inú ọ̀run ló gbé ń gbá tẹ́gùn. Ojú rẹ ò ṣe ewu. Akọyin sí rẹ ò ṣe ewu. Arúgbó ọjọ́ abirun funfun gbòòrò. Olórí arúgbó ní gbogbo ilẹ̀kílẹ̀. Arúgbó ọjọ́ ọlọ́jọ́ gbọ́n. Olówó orí mi ọlọ́jọ́ orí gbọ́rọ́. Agbó kọjá ogbó òòrùn. Agbó kọjá ewu. Adàgbà kọjá àṣìṣe. Ìrànú àwọn wòlíì. Ipá àti agbára àwọn náà sí. Ọlọ́run Ládéjì ẹ̀sìn káyà olúgbé. Kìnìún ti gbẹnu sáàmù olúwalá. Ọlọ́run Ẹ́stà Ajayi Abímbọ́lá o. Ọjọ́ ogbó òdí agbára rẹ̀. Irun funfun ò sọ ọ́dọ̀lẹ́. Aṣòro kọlu bí ògiri tó ti gbẹ. Ìwọ ni náà nú ara ti fàgìyà tẹ̀kàtẹ̀kà. Omimi ńlá tẹ́nì kankan ò lẹ́ẹ̀mí. Òkúta inú kànàkànà tó pa Gòláyà tí olórí ogun Filistini. Mo gbé ọ̀gá òun lọ.

0: àwa náà wá fọ pé fìyìn fún ọlọ́run
1: ó jẹ́ ẹnu
0: lórí ètò tá a pè ní àràndẹ́kùn lálẹ́ òní ẹ má gbà pé dámọ̀dì náà lẹ ti ń gbọ́ wa o ibẹ̀ láwa àwa sonísu o èmi akóyìnbó ni bí mo kó sàn dáadáa haúsá ni bí tiẹ̀ kó pè lókè ìchukwu ọlá tí ń rewájú ògùn ní yọ̀pá ibi tìlìmíyà alákànfẹ́yìn rẹ̀ ìjà àlùbọ́n international peace center ọmọ aláàrẹ tí fabulamu kọyẹ gan òkú pàpàpà fìrẹ nàkànàkà gbára ẹ lọwọ kanakana mo ní ẹkú àjálẹ bí èyí àràǹdá o.
1: àràǹdá ẹkùn tọ èmi bàbá lábúlé wa ọhún àdìdé má gbàgbé ìdí ọmọ àsìkò kí ó tó mọ máa wòyìn wọn kó tó rí náà. Apari ti nge punk ya viru muse venzi te ma ka le o aranda o
2: aranda ekun kanu amle luruko temi o si le ba mi omo lo je loko e kule e ka le ko le kan si aranda o
1: aranda ekun
3: e we ka le ka bo sori tun gugu te tin ni anfani aturi ofe lati tun mo gba wa lagbara lowo olorun ba mi oke ti te fin gbo wa kuni bukata te mo na o si oruko temi o ti ipada omo yin ore yin ololufe yin oluwa gbe mi ga omo kin pelu mi loruko ti temi agun tasolu ekun oko yawo re le pa ba saso robo by for service center ya fefe oro akin oma kin mun kin lale ti ni pe gbadun adaada eto na ti bere nu aranda o
1: aranda ekun
0: alale ya tun debi ise wa
1: ade
0: o lose to koje eyan ara lese egbagbe bi ta ba de o
1: wa gbagbe
0: bi a ba ti roko otan ti si be na la ti roko lori para rada ta si nte waju lati ma roko otan
1: be ni be ni
0: eja tun si omi ogbon mu fura wa loni
1: ori
0: ba ti sawari awa jade opolopo awon kan teyin wo ninu awon laboratory wa gbogbo ni be awon laboratory apparatus ati be be lo ati awon kan mi be be eleyi ta tun sawari awa jade
1: ya
0: awon kan to wa ninu laboratory wa o oda na baba labule ki mu lodo yin lale oni
1: si aya mu
0: ke mu lodo yin o da ka je nsu ese kan seyin die o so ni ose to koja lori iwe kan ta mo si di humanis corporis fabrica
1: be ni
0: ta ko latowo andres fesalios
1: o seun
0: eni ta bi ni 1514 o si te iwe jade ni 1543 ni
1: be ni be ni
0: o ni iwe to ni se pelu ogun yin wo to je ti igbalode ta mo si modern medicine
1: be ni
0: ti o bere nigba na lohun
1: o to ni
0: je pa ni o jade laye ni 1564
1: aso be
0: e gbagbe
1: gbagbe
0: modern medicine eleyi ta menu ba lose to lo ni
1: bi
0: ta ti gbe ko o
1: be ni
0: ta ni lojo karun su ke fodun 1984 ni enikan eyi ton pe ni ronan k
1: to
0: na sawari awa jade modern medicine cap ti e to se bode
1: o se o
0: awon ti ma be lori igo ta won ma keke bi igo onigo bayi to ma fin de lori
1: be ni
0: o da na lale oni atunde e je lo sodo olugbenga
3: ki
0: bere lagbon be lale tun
3: ni

0: Gbenga.
1: Wọ́n pọ̀ ló kẹ́ sí.
0: Mo tún dé sọ́dọ̀ tiẹ̀ nìyẹn.
1: Bẹ́ẹ̀ ni.
0: Kankan ni transmitter ní jẹ́. Transmitter tá ń wuyì. Kì í seru eléyìí tí wọ́n rì mádùúgbò tí nǹkan là ń wí o.
1: Ṣé kì í seru ẹ̀?
0: Ìlú transmitter lè yí
1: o. Ó dábàá, mo fẹ́ mọ̀.
0: Farabalẹ̀ kò mọ̀.
1: Mo fẹ́ mọ̀.

0: kẹ́ni
1: mo wà pẹ̀lú yín
0: mo tún dé padà níyẹn
1: ẹ káàbọ̀
0: o da yìí kankan tó lè mo fẹ́ fi hàn
1: o fẹ́ mọ o
0: automobile ni o automobile automobile ta wuyi lọ́dún 1769 OOR lè gbàgbé automobile tí mo wí lọ́dún 1769
1: ibà
0: nígbà náà lọ́hùn yẹn àwọn kan rìn sẹ̀bi ọkọ̀ ni o ọkọ̀ làwọn o ọmọ ilẹ̀ faransé kan rèé tó jẹ́ mechanic lọ́hùn Nicolas Joseph Cotnot níjẹ́ tó ṣàwárí àwájáde ìyẹn road vehicle tiẹ̀ nígbà náà lọ́hùn aláfẹsẹ̀wà báyìí ni wọ́n fẹsẹ̀ wà nígbà tí ìyẹn wà kẹ̀kẹ́ ni o ní 1769 ló ṣe ńgbà náà
1: ọ̀nà jìn
0: ọ̀nà jìn
1: ó ti mọ̀
0: nìyẹn lórí ètò tá a pè ní kí ni
1: àdàndá ẹ̀kọ́.

0: ọ̀rẹ́ àwọn ọmọ àtúndé.
1: Adé o.
0: O gbẹ́ga o.
1: Bẹ́ẹ̀ni.
0: Ọ̀dọ̀ rẹ ni mo ti fẹ́ bẹ̀rẹ̀.
1: Ee àtẹ̀tí wa bí tẹ́lẹ̀.
0: Ọ̀dọ̀ ọmọ sí ni ìrìnàṣọ́
1: dé o. O dàbá ọ̀nà.
0: Ọ̀dọ̀ ọmọ tẹ́lọ̀ kan rèé. Ọmọlẹ̀ Faransé. Bartolomeo Timonia níjẹ́.
1: Orúkọ rẹ
0: ni. Ní 1830.
1: Ee o.
0: Òun náà ló kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ ṣe máa ṣe ni ìrìnàṣọ́ ilé ètò ṣiṣẹ́ ni o.
1: Ope o.
0: Èyí tó ṣiṣẹ́ dáadáa.
1: Bẹ́ẹ̀ni.
0: 1830
1: ope.
0: Ope. Ọ̀dọ̀ àna tiwẹ náà lápá abẹ yẹn lọdún 1834 ẹnìkan náà ń bẹ o ọmọlẹ amẹríkà ni water hunt níjẹ ní 1834 water hunt ọmọlẹ amẹríkà yìí ó náà sì àṣeyọrí lórí masini ìránṣọ nígbà náà lọhùnún
1: ó
0: tí wà gbọ nǹkan kan lórí ètò náà láwà
1: bẹẹni
0: tá a pè ní àràdẹkùn
1: bẹẹni.

0: Ọdá náà mo tún dé Lugbenga.
1: Bẹ́ẹ̀ ni omi adasun ti gbọ́jú.
0: Àwọn
1: mo ti dúó sí
0: mi. Ọdá ẹnìkan náà tún rí o. Isaac Singer níjẹ́. Isaac Singer. O náà ṣàwárí àwájáde masini. Irú eléyìí tó yẹ pé yóò máa lòkè lọ́lẹ̀. Yóò máa lọ sókè lọ́lẹ̀ lọ sókè lọ́lẹ̀. O náà ṣe bóde. Lọ́dún nígbà náà lọ́run lọ́dún 1857. 1857.
1: Àwọn ni ò járí o. Wọ́n gbìyànjú.
0: Adúpẹ́.
1: Wọ́n ṣeun.

0: kẹni.
1: Ọ̀ ga.
0: Ọmọ tún dé báyẹ̀.
1: Ẹ káàbọ̀.
0: Lálejò náà nìyẹn.
1: Ẹ kú àbá.
0: Kí n tó kúrò lórí ọ̀rọ̀ tún ní wàá sì nìdé yìí. Ẹnìkan bẹ James Gibb níjẹ́. James Gibb ta wú yìí.
1: Bẹ́ẹ̀ni.
0: O náà ó ṣe àwárí àwájáde irúfẹ́ machine tiẹ̀ tó jẹ́ pé òun náà ó tún lo òwú lo abẹ́rẹ́ tí wọ́n fi ń rán sọ lóní tààràtà lọ́dọ̀ tiẹ̀ o.
1: Òkùṣẹ́.
0: Káwá rí rẹ̀ Babaláwilé o. Ẹnṣẹ́ rí ẹnìkan bẹ o.
2: Wọ́n fẹ́ mọ̀.
0: Ẹni Augusta níjẹ́. Ẹ pa máa pè ní Ellen Augusta Blanchard. Ellen Augusta Blanchard.
2: Ọ̀sẹ̀ o.
0: Kí mo pè é.
2: Ellen Augusta.
3: Bàbá fẹ́ tẹ́rí sí.
2: N ò ní tẹ́rí sí. Ìwọ lọ dẹ́rù bàmí nísìnyí. Ẹ mo bẹ́ẹ̀ pè nísìnyí. Ìwọ lọ tún ọdẹ́rù bàmí nísìnyí. Àbẹ́
3: ẹ̀sọ́pẹ́ ẹ̀ mọ́. English ẹ̀ mọ́.
2: Ṣé ìwọ awẹsẹ ni tọ́ ní ìmọ̀?
0: Aláwúlé o.
2: Mọ̀ wẹ kankan yọ sí wa ní ìmọ̀. Mọ̀mọ́ mọ̀mọ́.
0: Ọ̀dà náà ẹ̀sẹ̀mẹ̀ ìbò. Ẹnìkan
2: bẹ o.
0: Ibe lawa.

0: ẹni yọ padà lé àwa náà múra lé díẹ díẹ ṣùgbọ́n ká tún wọn lọ kẹ́nikẹ́ni o ibi tí mo bá dé yìí yìí kankan náà tún rí o stand níjẹ stand ohun èlò yìí ó bá nù laboratory stand tí mo wú yìí ẹnìkan bẹ tá a lè gbàgbé rẹ o a lè gbàgbé rẹ William C. Carter níjẹ William C. Carter ẹni tá a wú yìí ní ọjọ́ kẹjọ oṣù kẹjọ 1885 ọjọ́ kẹjọ oṣù kẹjọ 1885 náà ló ṣàwárí àwọjáde yẹ stand tẹyí ó ṣe bóde o nígbà náà lọ́hùn-ún ẹbí ọ̀bẹ ńlá stand báyìí ní kinní ọ̀hún rí ó ṣe bóde nígbà náà lọ́dún náà lọ́hùn-ún. Alábúlé o.
1: Ẹ dáhùn.
0: Kẹ̀kẹ́ náà rí ká tó máa lọ.
1: Má fẹ́ mọ̀.
0: Stand Mr. Níjẹ́. Stand Mr. Ta wúyè. O bẹ bá wọnú laboratory aero náà bẹ̀. Kódà tẹ bá dáwọn kitchen kan ẹ bá bẹ̀ náà ta wúyè.
1: Ibi wọn ti ń dáná.
0: Bẹ́ẹ̀ni Stand Mr. Bóòlù náà ṣe jẹ́.
1: A fẹ́ mọ̀.
0: Ẹ mọ̀ lálẹ́ òní.
1: Ẹ sẹ́hun.
0: Lórí ètò ẹ farabalẹ̀ kẹ́ ilé mọ̀ ní ọ̀run. Ọ̀dà ọ̀gbọ́.

0: rédíò kan náà pẹ̀lú àgbékalẹ̀ tó tún rú gọ́gọ́ Diamond FM Ìlọrin.
1: Mo mọ̀ pé wẹ́ńjẹ́ o, oògùn jẹ́.
2: Ohun pàtàkì ni ìlera jẹ́ fún ni. Àrùn tó takú tó lóhun ò ní bí rè. Sọ fún báyìí wípé kì í ṣe lé rẹ̀. Ilé-iṣẹ́ Miracle Arts International, Mr. Garanti àgbà oníṣègùn ìbílẹ̀ tó mọ ewé àtegbò. Tọ́fin sọ mara ayé lóore ti dé láti ṣàyẹ̀wò àìlera lóríṣiríṣi ọ̀nà pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé. Kí wọ́n lè mọ̀rọ̀ àìsàn tó ń bá ọ fínra. Àìsàn wo ló ń ṣèwọ́ tó ti rò pé ò sọ́nà àbáyọ? Àwọn kòkòrò ara tí ń fa ìṣòro ságọ̀ ara ẹni. Kọ́wọ́ ó máa kúrìrì, kẹ́sẹ̀ ó máa kúrìrì, ojú ẹni ó máa wò bàìbàì, ara ó máa yúnni, àìlèṣe déédéé ọmọkùnrin àti nǹkan àlejò ọmọbìnrin tí ń ṣe ségesège. Yóò mú kí ni obìnrin ó máa wú lábàdì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tètè gbéra báyìí. Máa bọ̀ wá sílé iṣẹ́ Miracle Aba International, Mr. Garanti. Ó lè jẹ́ mọ̀ràn lásán ló nílò. Tọ́rọ̀ rẹ ó sì dayọ̀. Ó ti tọgbọ́tọgbọ́ igbó ti dí. Ó ti tọ̀nàtọ̀nà ọ̀nà ti gbàyà. Mọ wulẹ̀ sòkò kiri mọ́ o. Fún èyíkéyìí ìṣòro tó ń bá ọ fínra, ẹ máa pè sórí nọ́mbà yìí 070-667-99793. Lẹ́ẹ̀kan sí 070-667-99793. Ilé-iṣẹ́ Miracle Arts International, Mr. Garanti ló sọ pé a ò ní fàìsàn lògà.
3: Ẹ káàbọ̀ sórí ètò ìlera rẹ ṣe pàtàkì láti iléeṣẹ́ Miracle Herbs International, Mr. Garanti, olóòtú ìṣètò àti ìsanra. Ibikíbi tí ẹ bá ti ń bọ̀, sọ̀kalẹ̀ ní ilé epo NNPC Gáàkànbí Ìsàlẹ̀ ní ìlú Ìlọrin. Yà sí ọ̀nà tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé epo ládojúkọ Aláǹgwá, pẹ̀tẹ́ẹ̀sì tó wà lẹ́gbẹ̀ẹ́ Rotnus ní ọ́fíìsì wa. Rí wípé orí bánà wa ń bẹ̀ kó o tó wọlé o. Tàbí kí o pè mí sórí nọ́mbà mi 070-66-799-793. Lẹ́ẹ̀kan sí 070-66-799-793. Tàbí kí ẹ pè mí sórí nọ́mbà eléyìí 070-3650-8206. Lẹ́ẹ̀kan sí 070-3650-8206. Gbogbo ohun tọ́lọ́run dá dáadáa mọ̀ ni. Kò sí àrùn tí kò lóògùn torí Ọlọ́run ti dá ògùn síwájú àìsàn. Àyàfi tí ìwọ kò bá ti pàdé ènìyàn kan gbòógì tó kájú ẹ̀. Ní ilé-iṣẹ́ Miracle Herbs International, Mr. Garanti, àwa kì í ṣe awogba àrùn. Àrùn tí a kó láti ibi ẹ̀gbin láàrin ọkùnrin àti obìnrin. Àrùn ojú ara làwa ń tọ́jú. Wọ́n lè pè ní urinary tract infection, pelvic inflammatory disease tàbí bacterial infection. Àrùn ojú ara ni gbogbo wọn. A lè kó àrùn ojú ara láti ibi ìdọ̀tí, ilé ìgbọ̀nsẹ̀, láàrin ọkùnrin sí obìnrin. Àpẹẹrẹ wo ni ìwọ yóò máa rí tí o bá ní àrùn ojú ara? Títa ríro, tí o bá fẹ́ ṣẹ̀yọ, kùrọ̀kùrọ̀ lójú ara àti gbogbo ara, ara yíyún, ara jíjájẹ, inú rẹ yóò máa kùn, ẹ̀yìn ríro, ara títa, ara gbígbóná, ìtọ̀ rẹ yóò máa yẹ́lò pẹ̀lú ibà lóòrèkóòrè, ara gbígbóná láti inú wá, internal heat. Nǹkan yóò máa rìn káàkiri ara rẹ tàbí kí nǹkan funfun kí ó máa jáde lójú ara rẹ. Tí obìnrin ò bá tètè mójútó àrùn ojú ara, ó lè ṣe àkóbá fún àlejò obìnrin. Ó dẹ̀ lè dènà èrè ìgbéyàwó. Tí ọkùnrin ò bá tètè ṣe ìtọ́jú àrùn ojú ara, ó lè sọ omi lọ́gbọ́lọ́gbọ́ ọkùnrin di omi lásán. Eléyìí lè ṣe àkóbá fún èrè ìgbéyàwó. Ní ilé-iṣẹ́ Miracle Herbs International, olóòtú ìṣètò, a ti ṣe àrídájú oògùn ìṣètò. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ ìjìnlẹ̀ àti iṣẹ́ ìwádìí, ìlera yóò sì jẹ́ tiẹ̀ lágbára Ọlọ́run. Má wo ara rẹ níran, kàn sí wa níléeṣẹ́ Miracle Herbs International. Ibikíbi tí o bá ti ń bọ̀, sọ̀kalẹ̀ ní ilé epo NNPC Gáàkànbí Ìsàlẹ̀ ní ìlú Ìlọrin. Yà sí ọ̀nà tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé epo ládojúkọ Aláǹgwá, pẹ̀tẹ́ẹ̀sì tó wà lẹ́gbẹ̀ẹ́ Rotnus ní ọ́fíìsì wa. Rí wípé orí bánà wa ń bẹ̀ kó o tó wọlé o. Tàbí kí o pè sórí nọ́mbà yìí 070-66-799-793. Lẹ́ẹ̀kan sí 070-66-79-97-93. Òun náà ni WhatsApp nọmbà mi. Tàbí kí ẹ pè mí sórí nọ́mbà eléyìí 070-3650-8206. Lẹ́ẹ̀kan sí 070-3650-8206. Kí ni àpẹẹrẹ tí ìwọ yóò máa rí tí o bá ní àrùn ìṣètò? Ìwọ yóò máa ṣẹ̀yọ́ ní wákàtí sí wákàtí, pàápàá jùlọ lálẹ́. Eléyìí kò ní jẹ́ kí o rórun sùn dáadáa. Ẹ̀yọ́ rẹ yóò lẹ bí ẹ̀yọ́ ọmọdé. Ìnira gbígbin pẹ̀lú títa ríro kí o tó ṣẹ̀yọ́. Ìwọ yóò sì máa làágùn síbẹ̀síbẹ̀, ṣeré-ṣeré ni ó máa jáde tàbí kí ó má wà rárá. Ó máa ń gba àkókò pípẹ́ kí ẹ̀yọ́ tó jáde. Ẹ̀yọ́ yóò máa ṣẹ́kù sínú bladder ní gbogbo ìgbà. Ẹ̀yọ́ fífọ́nká bí iná wẹ́dà, tí o bá tètè dìde, ìwọ yóò ṣẹ̀yọ́ sára tàbí kí ẹ̀yọ́ má ní control. control ibi to ba joko lo nse yo si iwadi ijinle fi ye wa wipe apoju eran jije red meat pelu processed food le se akoba fun arun iteto e ma je efo pelu eso ki e si ma mu omi daada e sora fun oti mimu ti o ba tin pe 40 years toju ara tori bi o ba se ndagba si o se se ki o ni arun iteto ti o ba ni baba tabi aburo tabi egbon to ni arun yi o se se ki wo na ni toju ara re ijafara lewo iwadi fi ye wa wipe okunrin ti o ba nse ojuse re lodo aya re o le se idiku 20% lati ni arun iseto ti a o ba tete toju arun yi o le ba bladder je tabi ko se akoba si kidinrin yo si so okunrin di akurete ni ile ise Miracle Herbs International Mr. Guarantee olootu iseto ati se aridaju ogun iseto ojo ti a ba bi ewure lo ma rin ojo ti iwo ba bere si ni lo ogun wa ni iwo yo bere si ni ri ayipada lagu ara re at fast be igbese kia kia ko si to wa wa ni ile ise wa on ta awon eyan ri o ni won fi kan sara si wa ni won fi n pe wa lotun ni won fi n pe wa losi iwo na ma bo tori aisan ni pa memora ki n pa o tun mi sita ki n tu ole loruko ohun o wa so pe o ti nawo nawo nawo o ti logun logun logun sibe sibe o ri ayipada o tin so pe na lai na lai igba ti na true by koja enikan o mo ni mo be igbese kia kia lori arun to n ba ofinra nitori igbese to ba gbe ohun ni o mu oku ninu arun to n ba ofinra iwo sati ma bo wa si le ise Miracle Herbs International Mr. Guarantee ibikibi ti o ba ti n bo sokale ni ile epo NNPC ga kan bi isale ni ilu Ilorin ya si ona to wa legbe ile epo ladojuko alangua petesi to wa legbe rotnus ni ofisi wa ri wipe ori bana wa nbe ko to wole o tabi ki o pe sori number yi 07066799793 lekan si 07066799793 ona ni WhatsApp number mi tabi ki e pe mi sori number eleyi 07036508206 lekan si 07036508206 nje o fe gbe igbese aye alaafia nje o mo wipe arun to nda e laamu o le je afowofa latara ijekuje imukumu ati lilo ara eni nilukulu pelu aise ayewo ara re lore kore ti o ba fe gbe igbese aye alaafia toju isan ara re tori isan je opomolero ti isan re ba wa laafia yo soro fun aisan lati kolu e sugbon ti kude kude ba de ba isan ara re wahala ni yo de ba gbogbo ara boya isan ara ti ete ti da ise sile ni o je ko ma rin wonku wonku abi o rin koloba koloba o le rin lati opo ina kan si keji to ma fi re o eje ka toju okan wa daada tori okan wa lo nlu awon isan lati gbe eje yi ka gbogbo ara wa ati lati da eje pada sinu okan wa e sora fun apoju iyo oti mimu processed food pelu apoju wahala stress eleele se akoba si okan wa inira yo de ba ara nje o mo wipe bi sugar ba po ninu eje o le se akoba fun isan lati gbe eje yi ka ara papa julo iwo ti o ni arun atogbe pelu eyo sise ni gbogbo igba ebi yo ma pa e ongbe yo ma gbe o airo orun sun dede iwo yo ma ru yo ma gbe koda egbo ara re ko ni tete jina se toju arun atogbe eleele se akoba si isan ara re ti yo si nira lati gbe eje kaakiri ara wa yo si nira lati se ohunkohun iwo ti o ni ifunpa giga gbianju ki o toju re daada eleele se akoba fun isan lati gbe eje yi ka ara ati lati da eje pada sokan wa eleele fa low blood pressure teje ba di yo nira lati gbe owo ati ese daada ati lati fosoke fosodo aitoju isan ara o le se akoba fun obinrin ti yo ma mu nkan alejo ma wa pupo fun opolopo ojo lai duro lasiko iwo sati ma bo wa si le ise Miracle Herbs International Mr. Guarantee ibikibi ti o ba ti n bo sokale ni ile epo NNPC ga kan bi isale ni ilu Ilorin ya si ona to wa legbe ile epo ladojuko alangua petesi to wa legbe rotnus ni ofisi wa ri wipe ori bana wa nbe ko to wole o tabi ki o pe sori number yi 07066799793 lekan si 07066799793 ona ni WhatsApp number mi tabi ki e pe mi sori number eleyi 07036508206 lekan si 07036508206 ti isan ko ba le gbe eje si bi nkan omokunrin daada boya penavin block o le se akoba fun okunrin yo si so di akurete lodo aya re ti isan inu irina re retinavin ba da ise sile ele le fa ki o ma ri kurukuru tabi ki irina re da ise sile tabi ki irina wa ma wa omi ipe ti a peju soku ti a ba se be fun alaare o se se ko ma ku yo ni alafia awoka laku egbe aromo legun arun isan ara ni papa julo lasiko ojo tabi asiko otutu janjan owo janjan ese ese wuwo lati gbe orun owo orun ese orun ejika orunkun ibara adi ati bere inira ati joko wahala nla ati dide inira koda iwo ko le rin lai lo popa o ni alaafia ni gbogbo ara ati orikiriki ara re eleyi ri be tori isan ara re ti da ise sile eje ki a toju awon arugbo wa owo kan ese kan ti da ise sile airorun sun aya didun ori fifo lore kore owo gbigbon ese gbigbon bata yi o ma jabo lese re fun itoju arun isan a o se iwadi lekun rere pelu rin te igbalode lati mo kini nkan to nfa ilera ara re olohun oba iwosan yo wu esan a o ni fi aisan lugba ami nikan ko to dide wuya fun itoju ara re ma so pe mo ti nawo nawo nawo mo ti gbiyanju gbiyanju gbiyanju ko sise kan si wa Olorun yo lo wa lati da alaafia pada si ara re alaafia yo si je ti e lagbara Olorun ibikibi ti o ba tin bo sokale ni ile epo NNPC ga kan bi sale ni ilu Ilorin ya si ona to wa legbe ile epo ladojuko alangwa petesi to wa legbe Rotnus ni office wa ri wipe ori bana wa nbe ko to wole o tabi ki o pe sori number yi 0706679793 lekan si 0706679793 ona ni WhatsApp number mi tabi ki e pe mi sori number eleyi 0703650 8206 lekan si 0703650 8206 to ba tin sakesi awon kude kude ninu agu ara re gbera nle ma bo Olorun oba lo ba iwosan yo lo mi fun o lati wo esan lagbara Olorun
1: mo mo pe wenja o ounje
2: on pataki ni ilera je fun ni arun to taku tolohun oni bi re so fun bayi wipe ki se le re ile ise miracle apps international mr guarantee agba onisegun ibile to mo ewe tegbo to fin so maraye lo re ti de lati sayewa ilera lori sirisi ona pelu irinse igbalode ti won le mo ra esan to nba ofinra esan wo lo se won to ti ro pe o sona abayo awon kokoro ara tin fa esoro sagu ara eni owo o ma kuriri kese o ma kuriri ojo eni o ma wo bye bye ara o ma yun ni aile se de omokunrin ati nkan alejo omo obirin tin se segesege ti o mu kini obi o ma wu labadi ati be be tete gbera bayi ma bo wa sile ise miracle aba international mr guarantee o le je moran lasan lo nilo o re o si dayo o ti togbo togbo igbo ti di o ti tona tona ona ti gbaya mo wule soko kiri mo o fun eyike yi isoro to nba ofinra e ma pe sori number yi 0706679793 lekan si 0706679793 ile ise miracle apps international mr guarantee lo so pe a o ni faisan loga